0: láti lè ṣe rédíò àdàbà iṣẹ́ tí wọ́n náà fẹ́ láti kí káwọ̀ sórí ètò ìdílé mi ìdílé ẹ̀ ṣàlàfé àníyàn báyìí ẹ tí káwọ̀ sórí àkọ́tún ètò fún ọjọ́ òní kẹfẹ́ ṣe mọ̀ pé lórí ètò yìí àwọn ọkùnrin náà kan ọ̀jọ̀ kan ni a máa mú wa báwa náà ṣe rí ká táwa náà gbọ́ a máa mú wa sórí ètò bẹ́yìn ṣe ń kọ́gbọ́n látọ̀dọ̀ wa làwa náà kọ́gbọ́n láti ọ̀dọ̀ yín àdẹ̀rọ̀ pé ti ọjọ́ òní náà kò dẹ̀ ní yàtọ̀ it's gonna be different we are going to learn from you and you are going to learn from us on the program today lórí ètò lónìí àkòrí kan ni a rí tó ń já ròyìnròyìn nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé ká fẹ́ fi ṣe bí àpẹẹrẹ pípé ọkọ níbi tí ọkọ ti ń ṣiṣẹ́ ó jìnà síbi tí ìyàwó ti ń ṣiṣẹ́ ibi tí ọkọ dẹ̀ ti ń ṣiṣẹ́ owó tí ọkọ ń gbà níbi iṣẹ́ ó kéré níye compare sí nǹkan tí ìyàwó ń gbà níbi tí òun ti ń ṣiṣẹ́ ọkọ yẹn wá wò pé okay nígbà tá a ti pera wa ní ọkọ and ìyàwó ìwọ fi iṣẹ́ ẹ sílẹ̀ kò wá bọ̀ ní ọ̀dọ̀ mi
1: kọ́ máa manage
0: èyí tí ọkọ yẹn ní so controversy yẹn ó wà somehow because ká fi ṣe bí àpẹẹrẹ ká lọ́kọ́ ń gba bíi 60,000 kí àwọn níbi tí àwọn ti ń ṣiṣẹ́ ó wá ń gba bíi 500,000 ọkọ wa sọ fún àwọn pé
1: kó fi
0: resign
1: iṣẹ́ yẹn lẹ́kàn jọ máa manage 60,000 díẹ̀
0: ní tó dà wọ́n á lè jọ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ
1: ìfẹ́ yẹn máa dẹ̀ tú
0: wọ́n ló mọ̀ wọ́n á lè jọ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya tí ó bá jẹ́ ẹ̀yìn ojú wo lè máa fi wò gẹ́gẹ́ bí màmá gẹ́gẹ́ bí ìyá sí ìyàwó gẹ́gẹ́ bí ìyá sí ọkọ gẹ́gẹ́ bí bàbá sí ọkọ gẹ́gẹ́ bí bàbá sí ìyàwó gẹ́gẹ́ bí àbúrò siblings sí both sides ojú wo lè máa fi wò
1: grandmother
0: ẹ sọ fáwọn èèyàn pẹ́ ti dé
2: o. Ẹ máa káàsán èèyàn wa o ẹ tún káàbọ̀ sórí ètò wàhálà ìlà ṣe yanjú látàárọ̀ tá àti ìrìnàjò olùlàdíkà gbé wá fún iná kẹ bá wà yọ
3: ṣe wọn o.
4: So akínyìn o níbi tẹ́ ti ń láǹfààní àti gbọ́n wa o ẹ̀tọ́ káàbọ̀ sórí ètò ìdílé mi ìdílé ẹ̀ o ọ̀pọ̀ yẹmi jọ̀ ọ̀dá ló kọ mi o.
1: Ẹ káàsán yẹn ara lé ọdún ayọ̀ aláwòye lórúkọ tẹ̀mí.
0: Ọlájúmọ̀kẹ́ wọ́n tó ṣọ ni orúkọ tèmi grand commander ká kọ́kọ́ tẹ̀ fi sọ pé tó bá jẹ́ ẹ̀yìn kí lè máa ṣe wọ́n ẹ̀wọ̀n kan tó bá kọjú sí ẹ kò ta má lọ tàtàkùtà.
2: Tá a bá ti pera wa ní ọkọ àti ìyàwó ìmọ̀ wa ó yẹ kó ṣe ọ̀kan ni ó yẹ ká jọ jíròrò ká jọ rò sọ́tún ká jọ rò sósì gẹ́gẹ́ bí n tẹ́ mú wà yìí 60 to 500 kí la lè pé ratio yẹn gan ratio yẹn fẹ́ lọ bí 10 to 1 àbí 1 to almost bí 1 to 10 ṣá èmi rò pé ó yẹ kí àwọn méjì yọ jókòó kan jọ rò ni ṣé rí ilé ayé ti yí padà a ní ilé ayé ń yí ayé ìgbà kan la máa ń sọ nítòótọ́ ọkọ ló lórí aya o nítòótọ́
4: títí dàsìkò
2: yìí ọkọ ló lórí aya
4: yes
2: ní pàápàá even dé àsìkò tá a wà ọkọ torí bíbélì fìdí ẹ̀ múlẹ̀ kùrán náà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ àwọn.

0: dídùn dídùn nìrántí olódodo.
1: Àwọn tó lọ́rùn yàn fún wa. Àwa kọ́ tún rí wọn mọ́ o.
2: Òní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 ló pé ọdún karùndínlọ́gbọ̀n gérégé tí màmá onínúure màmá wa Chief Mrs. Alice Adédọlápọ̀ Afẹ̀sọ̀jáyé ní Adémòyègà the Eyégbàró of Ipogunland dágbére Fáyẹ́ṣẹ̀ àti Òṣìyí. Àwọn ọmọ ọmọ ọmọ àti gbogbo ẹbí bojú wẹ̀yìn a rí wípé iwájú tẹ kọjú sí dára nítorí pé ẹ̀yìn tẹ fi sílẹ̀ kò bàjẹ́. Màámi Alice Adédọlápọ̀ bó tilẹ̀ jẹ́ pé ti papòdà àwọn ẹ̀kọ́ rere tẹ fi lélẹ̀ fáwọn ọmọ yìí ò lè parẹ́ lókàn àyà wa títí láéláé. Iyá wa ọ̀wọ́n oníwà tútù bí àdàbà a fẹ́ ọ̀ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ. Máa sinmi láyè olùgbàlà rẹ títí ọjọ́ àjíǹde tí kò yà ò ní sí mọ́.
3: Káre ọmọ ọwọ́ mẹ ọmọ ọlọ́pẹ́ àjíkí ọmọ ò tó kó bọ̀ lérí ìdọ̀rìjà ọmọ amúlé ajé gbohun ọmọ tó kó bọ̀ lérí ìdọ̀rìjà ó rí bí sẹyú ọ jẹun bí ọlọ́kọ olófin ọrọ̀ káre o ọ̀run ò ní asán o ń ra aṣọ ọmọ rẹ o ọmọ rẹ kankan ọ̀ra kú o.
2: Olùkéde CSP Afẹ̀sọ̀jáyé Sunday Olúwarótìmí fún gbogbo ẹbí.
4: Destiny Grand Resort Hotel and Spa agbára gbàngbà ilé ìtura níjọ.
5: Ilé ìgbafẹ́ àti gbọ̀ngàn ayẹyẹ tọ́jú àdúgbò kan lọ.
4: Destiny Grand Resort Hotel and Spa ilé ìtura tó fọkànbalẹ̀.

0: Mi gogo
1: koda
0: irorun sun dede
1: o ore mo ti gbiyanju gbiyanju
0: oro na bayo je
1: aye ohun ti e wa su mi
2: agbo ri ise lo se je lobe
3: se wo po nipa baba oke ogun ni
2: ogulugbo ade to fi wi atego so mo ara aye lore
3: lori eyi ke yi isoro to njo mo idalenu
2: igbo na gbiyanju ko si baba oke ogun loni
3: e ma pe
2: 0706464619
3: 0706464619
2: baba oke ogun agba gbọ́ dẹ tó ń fi wí àtẹ́gbò ṣéwò sàn.
4: mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbọ̀ oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
5: o ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrá. bóyá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 19.
4: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀.
5: o ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ wọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfikọ́ jókòó kó sinmi kó lè tó máa rìn lọsíwájú ẹlòmíì rí oorun sùn rárá. bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí i pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májè adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 19. ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lórùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19
4: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
5: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin npa ti wa le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe odeni mi odeni baba mi awon odesi ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu se ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa t'olorun ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura to ba fe bere one tabo ni mo re to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
6: a o ma ti eri eni gboro lenu ojo meta yi
7: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
8: agbo ni isinu si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹ̀gbò sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
9: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Jọwọ ẹ dúró náà jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó sọ wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì kan ẹ̀rọ fọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ní tòótọ́
10: kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
9: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà.
11: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
9: Bẹ́ẹ̀ni o CDKẹ ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
9: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
10: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
9: Pẹ̀lú CDKẹ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDKẹ lórí Play Store àti Apple Store.
12: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
13: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
14: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin. ìròyìn agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamission. Gbogbo ìgbà ìjàwá ìjà òsè. Always guide me.
15: Live it, my forever.
16: ADABA
15: 89.

0: bó ṣe máa jẹ́ náà nìyẹn o. Fáwọn tó ń gbọ́ yẹn fún gbà àkọ́kọ́, ǹjẹ́ ẹ ní ibo ni iléeṣẹ́ yín wà, àdírẹ́sì iléeṣẹ́ yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí wọ́n lè pè yín sí?
1: Tọ́ ẹ ṣeun, gbogbo ìgbà tí n bá ní orí ọ̀fẹ́ láti wá sí orí ètò live, máa ń fi orí ọ̀fẹ́ kan fáwọn tó ń gbọ́ wa. Gbogbo ẹni tó bá ń gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ máa ń wo ewé gbúre tá à ń pè ní water leaf, pé ká kàn fi se ẹ̀fọ́ ká fi jẹ. Àǹfààní tó wà nínú ewé yẹn ó ju 15 lọ. Màá sọ àṣírí kan nípa ẹ̀fún yín lénìí. Tẹ́ ẹ bá ti jí làárọ̀, ẹ mú ewé gbúre ní tútù yẹn, ẹ kó sínú blender, ẹ bomi díẹ̀ sí, ẹ blend díẹ̀, kẹ mú ní tútù bíi smoothie. Àwọn àìsàn tí ó máa kẹ́ ọ̀ ní àgọ́ ara yín ń lọ sí 15 lẹ́ẹ̀kan sí. Ewé gbúre or ẹ̀fọ́ gbúre ẹ kó sínú blender, ẹ bomi díẹ̀ sí, ẹ blend díẹ̀, bí jẹ́ kọ́pù kan ló mú jáde, ẹ mú làárọ̀ kùtù, ẹ ń fara máa rí mà pé àlàáfíà dé bá àgọ́ ara yín. So gbogbo ìgbà tí n bá ti ń wá sórí ètò lágbára Ọlọ́run, màá máa fún yín ní ìrànwọ́ orí ọ̀fẹ́ báyìí. Àwọn nọ́mbà tí ẹ lè pè wá sí rèé: 090-61-66-65-38 lẹ́ẹ̀kan sí 090-61-66-65-38 nọ́mbà tèmi fún ara mi, pàápàá fáwọn tó wà ní diaspora, ẹ pè mí sí 090-77-20-79-28 lẹ́ẹ̀kan sí 090-77-20-79-28. Olú iléeṣẹ́ wa ní Àkúrẹ́ tó jẹ́ Capital wa ń bì báyìí. Tẹ́ bá ti wọ mọ́tò ẹ lọ sọ́kọ̀ ẹ̀ ń lọ sí Ondo Road, ẹ bọ́lẹ̀ ní Custom Junction. Ẹ rí ilé epo ńlá kan báyìí, ẹgbẹ́ ọ̀nà kan wà lẹ́gbẹ́ hotel kan wà bẹ́ẹ̀, Infinity Hotel and Suit. Hotel yẹn méjì ni, àkọ́kàn ẹ̀ the second one ẹ̀ ti rí bánà lẹ́nu ọ̀nà, ẹ máa bọ̀ lọ́wọ́ ẹ̀yìn. Ẹ wá ṣe àyẹ̀wò ọ̀fẹ́, ẹ dẹ̀ tún bá ti wá gba eye drop lọ́fẹ̀ẹ́. Tẹ́ bá ti ra páàkì kan fún ìpèníjà ojú, ẹ̀yin tẹ́ ní glaucoma, tẹ́ ní cataract, àbí ẹni ìpèníjà ojú kankan.
0: Ẹ ṣeun, ẹ já máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn olóyìnbó máa ń sọ wípé OT, wọ́n tún ti fún ẹ̀yìn ara lé ní OT kan o, láìsan owó láìsan kankan. Tí wọ́n fún yín lẹ́ẹ̀kan yẹn pé ẹ lọ gbẹ̀lúra, wọ́n sì ń lè rí pé tó bá tún di ijọ́ mẹ́jọ, àwọn tó fún yín nímí. Ẹ bá dárúkọ yín kí n fi máa yọ̀ǹda yín àti nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tán lè pè.
1: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè 090-61-66-65-38 then 090-77-20-79-28. Tẹ́ bá pè tí a bá gbé, ẹ send text message, WhatsApp line náà ní méjèèjì, àjíǹde ara máa jẹ́.
0: Tọ́ kó dùn kó pọ̀ kó pẹ́, ẹ já máa fi yẹsẹ̀ lọ lọ́sàn-án tòní. Ìyókù òtún di ọjọ́ mi ọjọ́ rè tá àtún wá sí ti gbọ́ yìí. Títí ọjọ́ mi, ire o.

yín tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀m̀bẹ́ lóru máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059785. Máa bọ̀ lórí òkè ìyanu.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ kọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínwìrè Kọ̀dínétọ̀ ni òun mọ tí ó wà lọ́kọ yín bẹ́yẹn Kọ̀dínétọ̀ PC ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa Apostle Prophet Olúwaníyì Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ mi.
1: Orúkọ Jésù ní agbára Jésù ó gbàdúrà fún yín lọ́sàn-án yìí bẹ́ ò ṣe máa gbọ́rọ̀ yìí Ọlọ́run tó ní ọgbọ́n tó ní ọ̀rọ̀ tó ní ìmọ̀ kó fọ̀rọ̀ yìí kó fi ṣe ìwòsàn kó fi ṣe ìgbàlà kó fi ṣe ìtúsílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀mí mímọ́ kó là kọjá àánú Ọlọ́run kó ké lórílẹ̀-èdè Nàìjíríà kó bẹ Nàìjíríà wò kí àlàáfíà pípé kó jọba lórílẹ̀-èdè Nàìjíríà. Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìgbàgbọ́ nínú Jésù. Ìgbàgbọ́ nínú Jésù. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé Galatia sọ orí kejì ẹsẹ̀ kẹrìndínlógún tí a mọ̀ pé a kò dá ẹnikẹ́ni láàrin nípa iṣẹ́ òfin bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àní àwa náà gba Jésù Kristi gbọ́ ká ba lè dá wa láàrin nípa ìgbàgbọ́ ti Kristi kì í sì ṣe nípa òfin nítorí pé nípa iṣẹ́ òfin kò sí ènìyàn kan tí a dá láàrin. Ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Ẹ rí wípé nípa ìgbàgbọ́ òun ni wọ́n fi dá àwọn ènìyàn láàrin àwọn tó ń dá láàrin nínú Bíbélì. Ẹ rí nípa ìgbàgbọ́ nígbà tí kò sẹ́nikẹ́ni tó ń dá láàrin nípa òfin. Ẹ rí wípé Abraham bàbá ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ òun ló fi dá láàrin. Tá a bá sọ pé nípa tòfin kò sẹ́ni tí wọ́n lè dá láàrin. Ẹ rí pé nípa ìgbàgbọ́ ni Noah ló fi kan ọkọ̀ bẹ́ẹ̀ ni ark fún Ọlọ́run. Torí pé Ọlọ́run dán wò ó dẹ̀ ó kan ọkọ̀ yẹn wọ́n jíṣẹ́ pé ìkún omi òjò máa rọ̀ ìkún omi ẹ̀rí nígbà tó dẹ̀ kan ẹ̀rí wípé ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ni ó di àárẹ̀ fún dáláre ní ìgbà tí ìkún mi dé. Abraham nípa ìgbàgbọ́ ẹ̀rí pé ó ṣeun tí Ọlọ́run ní kó ṣe ó di dáláre. Àwa náà wọ́n tó ń gbọ́ mi lónìí kò sẹ́nikẹ́ni tó ń lè dá láàrin nípa iṣẹ́ tí ò fi o àfi nípa ìgbàgbọ́. Ìwọ olùgbọ́ mi tó ń gbọ́ mi lónìí ṣé o gbàgbọ́? Torí pé ìgbàgbọ́ òun Ọlọ́run máa fi dá láàrin. Mo jẹ́ kìrìsìtẹ́nì báyìí ó rí wípé nígbà tí o bá ń tẹ̀lé Ọlọ́run tó ń tẹ̀lé ìlànà àti àṣẹ tó fi sínú Bíbélì ó rí pé nígbà tó bá rìn nínú ẹ̀ nígbà náà ló yè. Bẹ́ẹ̀ ni nígbà tó bá kọ sí ọ̀tún tẹ̀lé ohun tó sọ bẹ́ẹ̀ ni ohun tó sọ fún ẹ̀yin tó dẹ̀ tẹ̀lé á dẹ̀ dá láàrin nípa ẹ̀ á dẹ̀ di ògo. Ẹ̀rí pé Abraham ẹ̀rí pé ó wá ọmọ ẹ̀wò gbólógbó ọdún tó fi wá ọmọ ó dẹ̀ wá rí ọmọ yẹn tán. Ọlọ́run wá dánwò ní kòríta tó lé agbára pé ọmọ yẹn kan ṣoṣo yẹn lọ fi ṣe ìrúbọ fún mi. Ẹ̀rí wípé nígbà tí Abraham bẹ́ẹ̀ ni tó dẹ̀ ṣe ohun tọ́lọ́run sọ ó di ògo fún. Noah náà bí nǹkan tí mò ń sọ nígbà tó ṣe ohun tọ́lọ́run sọ ó di ògo fún. Ìwọ olùgbọ́ mi lónìí ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a máa ṣohun tí ohunkóhun ò lè ṣe. Nígbà tí Jésù Kristì bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ náà a ní ṣe ògbàgbọ́ kí ìgbàgbọ́ kó mọ ẹ lára dá. Ẹ wọ́ra arákùnrin Bethsaida tó wà ní ìdí odò fún 38 years. Ẹ rí wípé nígbà tí ó ń sọ wípé nígbà tí Jésù ń dé ó ń sọ wípé áńgẹ́lì a máa dé gbàrú mi náà. ṣùgbọ́n nígbà tí ó bá rú òun ò lẹ́ni tó lè gbé òun ẹ̀rí pé kí ni jésù kìí sọ ìwọ fẹ́ ká mọ ẹ lára dábí ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni ó ní lọ́gán kó gbé àkejì ẹ̀ kó dẹ̀ dìde ẹ̀rí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run dára ní gbogbo ọ̀nà ènìyàn ló ń kánjú ènìyàn lásọ pé ah ẹni ti ṣe léyìí kíní kan àjọ lọ sí skul ni àjọ ṣe kankan ni torí wípé ilé ayé tọlọ́run ni àwa ènìyàn tọlọ́run ni amọ̀nà èèyàn kì í ṣáájú amọ̀nà ọlọ́run la mọ̀nà ọlọ́run ló mọ gbogbo ohun tí ẹ̀dá ò mọ̀ ọlọ́run ló lẹ̀yàn lè bá rìn tó lè mú ìyàn rìnrìn àjò àìyege torí pé ó mọ gbogbo ẹ rí wípé bí òjò ṣe ń rọ̀ kò sẹ́ni tó yé bẹ́ẹ̀ ni òye ọlọ́run bí òun ti ràn kò sẹ́ni tó yé òye ọlọ́run bí òjò pa ṣe ràn kò sẹ́ni tó yé òye ọlọ́run ọwọ́ ọlọ́run bẹ níbi gbogbo ojú ọlọ́run bẹ ní gbogbo ẹni tó ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n kí lènìyàn mọ̀ o ò gbọ́ ni ọlọ́run kì í sùn bẹ́ẹ̀ ni kì í tò gbé má gbàgbé o ènìyàn á máa sùn ènìyàn á máa tàgbẹ́ tò gbé ènìyàn gan á máa sùn á máa gbàgbé ara ẹ̀ ènìyàn á máa sùn ní ìgbà míì gan kò ní jí mọ́ kò máa ṣàárẹ̀ kò ṣe àìsàn orúkọ mi náà ni apọ́sù prophet samuel olúwaníyì bàbá olóòkò goyanu ní ọ̀tẹ́gbẹ̀ yẹn níbi tí ọ̀dà parí sí ní òkè àrò ní ìlú àkùrẹ́ ń bí nọ́mbà mi náà ni 08065176771 èkejì 08059785015 08059785015 òdì ìjọ́mẹjọ.

0: at 17671 tàbí 0805975015. Máa bọ̀ lórí òkè ìyanu ìyanu rẹ̀ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ̀ Ọlọ́run.
2: Tó bá fẹ́ lápọ̀lọpọ̀ ọ̀run kò dọ̀gbà Jésù.
1: Mo wá rí i pé ó jẹ́ ìyá.

0: ẹgbẹ́ yẹn sí òkè àró ayọ̀ní bus stop àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun ó ní èṣù palẹ̀ nínú ayé rẹ ẹ lè pe bàbá sí 0056176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rán agbára rẹ Ọlọ́run mo wá rí pé ó jẹ́ ìyá gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà.

0: three, two, six, eight, four, three. Àwọn oògùn tó kójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07063268 43. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń gbà lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ ṣe kí ni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe, kí ló dé, kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ṣàmàbọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe lágbára rẹ, tó ń fún ọ ní ìfòyà, tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀, kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn o, àti gbéra. Ẹran bí àwọ̀ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07063268 43. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road, níwájú Democracy Park, ibẹ̀lẹ̀ ti máa rí wa, ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan ní pé kan rò lágọ̀ọ́ra wọn, àwọn kan ní pé ọ̀kan já wọn jẹ lára, àwọn kan ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
2: Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Aya Fẹ́mi Alágbo ló ń kín, tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́, tó o réyàn pè rán níṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo. Tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo. Tàbí ìwo tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo, ó kẹ́bìrì nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàǹfààní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kọ̀ tẹ ní pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, oògùn tẹ fún wa ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíafíà o, àmì o.

0: iṣẹ́ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Àgbòrí ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé wò gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta sala tegun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 to do your million opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbin eju latun o ti gbin eju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lo gbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: ore awon ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
6: agbo yi si lo si je lo be se wo ko ni pa baba oke ogoni ogbulugbo ode to fi wi ategbo so mo ara aye lore lori eyikeyi isoro to yo mo idalenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótùú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ijero street ijapo estate ní àkúrẹ.
0: ilé ẹkọ st albans university tẹ ń sọ yìí kí ni wọn fi àwọn ọmọ rọ mẹ.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ń ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe léyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún ba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ijero street ijapo estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ijero street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tí ó bá wù wọ́n láti ṣe course tí ó bá wù wọ́n lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣe tán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adékunlé ọládìjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans p.
4: ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family láàrin ìlànà máa rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọsókótó rèé o lápò ṣòkòtò alákùrẹ olóyè mẹkùn fún ọgbẹni tí ń ra rárá tú tà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ travel bí bọ́ọ̀sì lórí ìrànràn àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe alára tú tà tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ má bọ̀ ní wìtìwìtì ní family arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o family arena wà ní Onyx building opposite Weber bank Adesida road Àkúrẹ́ tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní dojúkojú First Bank after Texaco bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 family arena iléeṣẹ́ tó bá bẹ́ẹ̀ òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
5: Signal San Nigeria Limited tun gbede o promo yi ga lagaju o gan ti o epin DSTV repetete epin Go TV yanturu ni o ti ship baje 15000 naira pere ni DSTV bayi atagbada ati decoder telembi papapapo ni o ko ja be 15000 naira na si ni Go TV pelu decoder tantana re papapapo ki lo tuku te gbadun awon ikani arima le lo awo pada seyin to kori DSTV ati Go TV demu 15000 naira pere ni DSTV ati Go TV bayi eyi bu ayaya to yoju seyin keyi ise Signal San Nigeria Limited to ba sumo ojulo ati gbogbo ile itaja ti won tin ta Go TV ati DSTV lagbegbe re to towo ofa yibonu won wa ni Signal Rent Office Go TV Yellow Building legba UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Rent House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati Adjacent Baba Adjasin House Oke Ogun Owo to fi mo Efrem Plaza legba Polaris Bank Ikari Akoko Falaye 08101042804 Go TV ati DSTV ti gbopo 15000 naira pere ni Majo foru.
6: Hello, somebody shall have fear lewa. Ito itoju ya tomo ti o ti jomo odun marun lofe. Abe mo pe to abi ama maternal and child health insurance scheme on tesiwaju. Ondo state residency card. Kaadi igbe ayo nikan lawon obirin atomo wewe ti o ti jomo odun marun nilo. Lati mo janfani eto ilera ofe yi wele mu. Governor Lucky Ayedati wa ni ka mo gbaye fe la pelu ilera pipe laisan toro abi kobo. Kesi ma wo. Over 41,000 awon alaboyun lo ti janfani eto yi latodun 2019. O le ni 21,000 ninu won lo ti jawe abi were. O le ni 13,000 awon mo wewe lo jàǹfààní ètò ìlera ọ̀fẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ tí ní kẹ́ ẹ lọ́gbà káàdì ìgbé ayọ̀ yín lónìí kẹ́ ẹ darapọ̀ mọ́kọ̀ ètò ìlera ọ̀fẹ́ yìí ẹ lè rí ètò ìlera ọ̀fẹ́ yìí gbà ní general hospitals tó wà nílùú ọ̀wọ̀ ọ̀rẹ́ àti gbọ́kọ̀dá state specialist hospitals tó wà ní Àkúrẹ́ Òǹdó Ìkàrẹ́ Àtòkìtì Pupa bó ṣe wà ní Unimed teaching hospital Òǹdó ló wà ní Futa teaching hospital Àkúrẹ́ àwọn aláboyún lè gba káàdì ìgbé ayọ̀ wọn láwọn ilé ìwòsàn yìí tàbí kí wọ́n kàn sí sítà tó wà lálágbàká Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0201 700 4601 àbí 0201 700 4602 Ondo State Contributory Health Commission ló ń kéde.
7: Dídùn dídùn ìrántí olódodo.
8: Àwọn tó lọ́rùn yàn fún wa. Àwa kọ́ tún rí wọn mọ́ o.
7: Òní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 ló pé ọdún karùndínlọ́gbọ̀n gẹ́rẹ́gẹ́ tí màmá onínúure màmá wa Chief Mrs. Alice Adédọlápọ̀ Afẹ̀sọ̀jáyé ni Adémọ̀yẹ̀gà the Eyegbuaro of Ipogunland dágbére fáyé ẹ̀ṣẹ̀ àti òṣì yìí àwọn ọmọ ọmọ ọmọ àti gbogbo ẹbí bojú wẹ̀yìn a rí wípé iwájú tẹ kọjú sí dára nítorí pé ẹ̀yìn tẹ fi sílẹ̀ kò bàjẹ́ àmì Alice Adédọlápọ̀ bó tilẹ̀ jẹ́ pé ti papòdà àwọn ẹ̀kọ́ rere tẹ fi lélẹ̀ fáwọn ọmọ yìí ò lè parẹ́ lókàn àyà wa títí láéláé iyá wa ọ̀wọ́n oníwà tútù bí àdàbà a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ a sinmi láyé olùgbàlà rẹ títí ọjọ́ àjíǹde tí kò yà ò ní sí mọ́.
9: Káre ọmọ ọwọ́ mẹ ọmọ ọlọ́pàá ìjíkí ọmọ ò tó kó bọ̀ lẹ́lì dọ̀rìjà ọmọ amúlé ajé gbohungbohun ọmọ ò tó kó bọ̀ lẹ́lì dọ̀rìjà orí bí sẹyú ọ jẹun bí ọlọ́kọ olófin ọrọ̀ káre o ọ̀run ò ní asán o ń ra aṣọ ọmọ rẹ o ìwọn ọmọ rẹ kọ̀ọ̀kan ra kú o.
7: Olùkéde CSP Afẹ̀sọ̀jáyé Sunday Olúwarótìmí fún gbogbo ẹbí.
10: APC Progress.

0: Èmi High Chief Ẹ̀dí Káyọ̀dé Adébùsóyè, olórí ọmọ ẹ̀yìn mọ́nàrín
1: Ọ̀fàyè Kingdom,
0: mo máa kéde dédé ọmọláyé lóò
1: pé ẹ kú ogún tọdún yìí o,
0: ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o,
1: mo bẹ̀ dédé dé a máa wá o,
0: ọkùnrin obìnrin ọmọdé àgbà
1: a máa máa jà o,
0: ọdún ẹ̀mẹ́ ṣe rí o,
1: ẹ̀mẹ́ ṣùjà fẹ́ jà,
0: olúwayé olúwa máa ní o,
1: fún yáàbá olúwa jẹ́ ẹ̀ máa fẹ́ o,
0: a dẹ̀ fẹ́ àwọn àlejò ní ayé o,
1: a máa jẹ́ jabára wa jà o,
0: ẹ̀mí wá dé a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náyé o.
2: Ṣé a ti gbọ́? Sátidé 29 August, òun àjọjà yọrí o.
3: Ṣé olo ògbó ilé ògbóyà ògbóyà bí?
4: Ìbò ilé ògbóyà
3: ògbóyà bí?
4: Ìbò ilé ògbóyà.
5: Níjọ́ ni ènìyàn jọ ènìyàn. Láti ìyẹn ọ̀rọ̀ ni àbárí a pásítọ̀ Ọlọ́run Tọ́lá David Eléyìn Èkó. Ìkẹta àgbáyé mọ̀ sí ọ̀rẹ́ méjì Lákúrẹ́. Kọjá àbá òjọ́ àtàbá akọrin òjọ́ CAC Òkè Gan. Lákúrẹ́ ó pẹ́ lọ́dún 25 35 years. Rẹ́gẹ́rẹ́gẹ́ àbá ọmọ ti mílẹ̀ ṣaṣọ bóra. Ọ̀rọ̀ ò ní á sọ ó bà mí. Ojú mi ròyìn àmọ̀ rẹ̀ yíyé yíyé. Kó ayé lẹ̀ rẹ̀ ó gbá. Ò wọlé di aṣọ àbákò kété rí ọ́n. Ẹ parí re kò kọ́ láyé ọmọ rẹ̀. Àti parí re kò kọ́ lúlu àkọ́rẹ́. Ẹ̀jẹ̀ ọ̀yọ́ gbàgbé rẹ̀ láéláé. Ẹ̀kẹ́kẹ́ ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀. Ọmọ èṣù bèrè rẹ̀ o. Ebi ọ̀tún ebi òsì. Ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀. Ọjọ́ Ọlọ́run àlàyé. Ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀. Òmòsùn rẹ̀ òṣìtú ọ̀lẹ́sà. Ará ni òròyìn ọmọ adá.

0: get ready for a life-changing program. Hairs of God Congress, organized as commanded by the Holy Spirit, God's Anointed and Blessed Church International. CBA to Kokanka, Apeju Awon Aroli Olorun, the God's Anointed and Blessed Church International Gbekale, Todun 2026 Atunyato, Isoji Nla to Nagbara la o fi bere, ni Wednesday 26 ati Thursday 27, Osu Kejo Odun yi, ni ago marun ile lojojumo, followed by hours of praises, prayers and prophecies, on Friday 28 August by 4 p.m. Lawon asiko wonyi lawon eyan o ma lanfani ati ri woli, one on one with God's prophet, including Saturday 29. The theme for this year's Heirs of God Congress is Prevailing Kingdom. Mashallah iwa nbe o tori awon agbo gbe ore ati bukun to ti se iyanu olorun duro di o ojo sunday on the 30th this is dupe na go mewa ro. All activities take place at church headquarters, number 17 Idore Road, Green Park bus stop, Okearu, Akure. Pastor Toye Ebijomore, founder and general overseer, and all the anointed men of God are waiting to release upon you the breakthrough your life really deserve. Be there. Jesus.
1: E tẹ́tí gbọ́ ìkéde pàtàkì yìí. Àjọ tí ń tako ìwà ipá láwùjọ wa nípínlẹ̀ Ondo ti ń bẹ lókè Ẹ̀dàkúrẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò òfin ìjọba tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2021 VAP law, Violence Against Person Prohibition law. Ó ti wá di òfin àti èèwọ̀ wípé a ò gbúdọ̀ lo ọmọ nílòkulò, ká fi ìbálòpọ̀ lọ ni lọ́nà àìtọ́, ká fipá bọ́mọ lòpọ̀, ó di èèwọ̀. Gbígba aṣọ oge lára ọmọdé, ìwà ipá nínú ilé láti ọ̀dọ́kùnrin sí obìnrin, líle ni síta lọ́nà àìtọ́, kíkọ olólùfẹ́ tàbí ìyàwó ẹni sílẹ̀ láì nídìí, èèwọ̀ ni o. Dídábẹ́ fọmọbìnrin kò gbọdọ̀ wáyé mọ́. Ká máa fi ìyà jẹ opó ìwọlélé yìí. Tá a bá rí ẹnikẹ́ni tó hu ìwà ipá láwùjọ wa, ẹ jọ̀wọ́ ẹ pé ìpè sí nọ́mbà yìí o: 0800100010. Lẹ́ẹ̀kan sí 0800100010. Ìjọba ìpínlẹ̀ Ondo sọ pé ìwà ipá láwùjọ wa ti di èèwọ̀. Ẹnikẹ́ni tó bá fipá bá ni lòpọ̀, ẹ̀wọ̀n gbére ni yóò fi ṣèfàjẹ o. Èrè ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sùn tó kù bẹ̀rẹ̀ láti ọdún méjì sí ẹ̀wọ̀n gbére. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ tí ń tako ìwà ipá lókè ẹ̀dà Àkúrẹ́. Ondo State Agency Against Gender-Based Violence, Òkè ẹ̀dà Àkúrẹ́.
2: Admission, Shukpari College of Health Science and Technology, Shukpari, which is to announce 2026/2027 academic exercise on National Diploma, Professional Diploma, and Certificate in the following program: Higher Diploma in Community Health Extension Worker, SHU, Diploma in Public Science, Health Information Management, 6-month Certificate in Computer Proficiency.
3: Admission for technical courses is ongoing, like computer analysis, solar installation, and hostel accommodation is available.
2: Application form is obtainable at temporary site Shukpari College of Health Science and Technology, Kilometer 35, Shukpari, Emure Road, Number 1, Ayedara Shukpari Akoko, Number 6, Obaguri Street, Shukpari Akoko. Cost of application, 10,000 Naira.
3: Interview kick-off starting from September 7, while resumption commence middle of September 2026. For this year, 2026/2027 academic section.
2: By 10 a.m. Only now, few forms are still available for sales. Get one for yourself. Shukpari College of Earth Science and Technology is equipped with modern facility
3: and government approved.
2: For more inquiry, call 003-712-7704 or 003-325-9946. You can also call 081-3-402-6257. Shukpari College of Health Science and Technology. Knowledge of health is knowledge of life.
4: Àjọ Fẹ́mangé tuntun, ẹyẹ dalẹ̀ sójú ọ̀tàrà.
5: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé. Ní kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo, Dr. Láídé Adélàmí, MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń là ń rọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekulé wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má farakátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yín, ẹ máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe kẹ́ ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní Alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency, SEMA, àwọn ló ń kéde.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: So he left into the ground where you were somewhere to cool. Who could you turn out to get a car? You will
2: Ejowo, eduro na jare.
3: Ah, ilo sele.
2: Ki won to so wa po. Njo ran ti po sele ri television fun mi. Fridge nkan, ero foso. Ki nse le wa ma fowo foso nle en 2026.
1: Eh, ni tuto.
2: Ka ja so pe o ti re won abi?
1: Ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
3: Ewo lo tun je CDK bayi.
1: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
2: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ya abi.
1: Ah, lati osu to koja ni mo ti ra won.
2: Oluse agutan, e so wa po.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
5: August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
6: Live it! Live it!
7: Marco Walker.
8: ADABA.
7: DA9 Adaba.
9: Wọ́n ní ká ṣe é bó ṣe ya ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fọ́kọ́rọ́ kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí òògùn owó lérí. Lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja san gbó fọ́kọ́ wa. Káyà gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra wọn kò lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá.
10: Ẹ na.
9: Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe é re kó lè bá a dúró re. A ò ní sòwò àìjẹre o.

0: ṣe dáadáa mo bá yín nírọ̀lẹ́ tòní. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pètò yìí. Ilé ìtiléeṣẹ́ Sunbet Global Concept tí wọ́n ṣagbátẹrù ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Ètò yìí wọ́n ní ká máa fi rárá wa létí ọ̀nà tá a gbà ṣàgbẹ̀ lọ́nà tí ò ní pa wá lára. Ọ̀nà tí eré yatúrú tí ó fi padà wọ̀ wá lóòdẹ̀. Ṣé mọ̀ pé ká ṣe bó ṣe yá ṣe báyìí ló lè jẹ́ orí bó ṣe yẹ orí. Wọ́n ní a máa tọ́ra wa sọ́nà. Torí bẹ́ẹ̀ iléeṣẹ́ Sunbet ní kí n kí gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó. Pàápàá jùlọ ẹ̀yìn àgbẹ̀ wọn. Wọ́n lẹ́yìn lọ́ba gangan ẹ̀yìn gangan náà ládarí ìlú. Simply because bí ò bá ṣẹ́yìn ibo ló á ti wá rówó ná ní gbòòrò báyìí ọ̀gbẹ́ni Opeyemi kọ́ lọ sàánú wa. Lórí ètò lónìí a ṣe àtúngbéyẹ̀wò àwọn nǹkan tá a ti ṣe fúdìdí oṣù mẹ́ta. Bẹ́ẹ̀ bá wò ó látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ọ̀gbẹ́ni Opeyemi ẹ rí wípé yóò ti tó bi oṣù mẹ́ta gan náà ní báyìí torí òní ló pé ọ̀sẹ̀ kẹtàlá tá a ti ń bá ètò yìí bọ̀. Ìtẹ̀síwájú àgbẹ̀ ní ìkànnì tá a wà yìí àbí yóò sì láwọn nǹkan kan tá a ti rí mú lọ́kọ̀ọ̀kan ìjèjì àbí.
1: Ọ̀rọ̀pọ̀
0: àfàwọ̀ àgbẹ̀ wa lórí ọ̀fẹ́ wó sọ̀rọ̀ dáadáa lónìí torí àtúngbéyẹ̀wò ọ̀sẹ̀ mẹ́tàlá yìí òun là á ṣe lónìí. Àìkè ṣe pé bí àkọ́ra wa bá a ti bẹ́gi foko àbí bá a ti san gi foko àbí bá a ti ṣe gbákàṣàwò kan. Ẹ ti ń gbò nǹkan lábẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Opeyemi Oyetunde. Wọn ò sí lórí ètò yìí gẹ́gẹ́ bí àlejò lónìí. Wọ́n wà lórí ètò yìí láti kájọ ṣe àtúngbéyẹ̀wò àwọn ètò tí ń bẹ́lẹ̀. Ẹ bá ń kí àwọn aráalé dáadáa ọ̀gbẹ́ni Opeyemi.
1: Tó fún gbogbo etí tó ń gbọ́ mi, ulé kú àtàárọ̀ ẹni tó wà lẹ́yìn odi àtẹ̀yìn tó wà nínú odi gbogbo ní pátápátá òun là kí ẹ ṣe.
0: Ẹjẹ́ ń sáré mú wa ìrìn àjò ráńpẹ́ ná fọ́sẹ̀ mẹ́tàlá yìí. Ọ̀gbẹ́ni Opeyemi bí n bá ní parọ́ bá a bá ní ààbò dáadáa bí n bá ní parọ́ tí ní mọ́kànmọ́kàn mékè mọ́rọ́.
1: Ọ̀rọ̀ mélòó lẹ́ntì ẹ̀ sọ.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló jẹ́ wípé a ti bẹ́nu já tá a ti bẹ́nu lù tá a bá sì wò ó a rí wípé a fìgbà kan sọ̀rọ̀ nípa fermentation inú ọ̀nà tá a gbà ba kòkó wa a tó àwọn àgbẹ̀ sọ́nà composting náà ń bẹ́ńbẹ́ kí la pè yín ní yorùbá ná àwọn pádi kòkó wa ọ̀nà tá a gbà sọ di ajílẹ̀ bí n bá gbàgbé ẹ̀yìn náà lẹ́ ń bẹ lórí ètò ńgbà náà ẹ̀yìn ọ̀nà náà fún wa dáadáa. Pruning a ti sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò yìí a ti sọ̀rọ̀ nípa farm maintenance ìyẹn ìtọ́jú oko wa bí n bá sì rántí lórí ètò yìí a ti sọ̀rọ̀ nípa replanting ìyẹn bá sì tún oko gbìn a sọ̀rọ̀ nípa rehabilitation ọ̀rọ̀pọ̀ abáyámọ̀ múlẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yìn fúnra lára yín ẹ̀yìn lẹ́kọ́ wa bá ṣe replanting ẹ̀kọ́ wa bá ṣe rehabilitate àti bá ṣe fermenti a bíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn aráalé ní sinimá àgbélégbọ́ lónìí ní sinimá àgbélégbọ́ lónìí ẹ̀yìn aráalé lẹ́ lórí ọ̀fẹ́ àti pè wọlé ipa tẹ́tò yìí ti kó nínú ìlànà ìṣọwọ́ ṣàgbẹ́ yín àti pé àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́yìn gangan fún alára yín tẹ́ ẹ ti kọ́ lórí ètò yìí lẹ́ lórí ọ̀fẹ́ láti pè wọlé ọ̀gbẹ́ni Opeyemi náà ó mọ̀ tọ́ wa sọ́nà kan àbí méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tó di wípé a wọ orí abala yìí ẹ já kọ́kọ́ lọ jíṣẹ́ ti bẹ̀ wájú wa náà ẹ kú òkàlẹ̀.
2: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja asan gbó foko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ rántí láti mọ iye pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa.
3: Ẹ na.
2: Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
4: Sunbet. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Káàbọ̀ padà ẹ̀yin alára wa nísìnyí a ti débi tó lògùn gbèsà ọ̀gbẹ́ni Opeyemi ẹja sáré rìnrìn àjò ránpẹ láti inú oṣù kẹfà títò yìí tó ti bẹ̀rẹ̀ ní kànìta wà yìí a sọ̀rọ̀ nípa light crop harvesting nígbà náà lọ́hùn-ún ìkórè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sọ̀rọ̀ nípa ìgbà náà la sọ̀rọ̀ nípa fermentation ni o a sọ̀rọ̀ nípa composting ni o a sọ̀rọ̀ nípa gígé oko ni o RA premium ìyẹn owó
1: ti àwọn
0: owó ìdápadà a sọ̀rọ̀ ń pa ẹ̀
1: àjẹmọ́nú àgbẹ̀
0: bẹ́ẹ̀ ni àti àwọn nǹkan kan tó jẹ́ wípé ó ṣe jàmọ́ lọ́kàn lè ṣe sunbelt nínú oṣù kẹfà ìpẹ́ láwọn nǹkan tá a mẹ́nu bà kí ni ẹ̀kọ́ kan tó ṣe gbòógì jùlọ tí ẹ fẹ́ fi kọ́ wa gangan nínú oṣù kẹfà yẹn
1: ẹ ṣe nínú gbogbo ọ̀rọ̀ tá a sọ pátápátá kò sí kankan nínú ẹ̀ tá a ṣàdánù gbogbo ẹ̀ pátápátá náà ni o ní ipa tó ń kó ní orí ọ̀rọ̀ nǹkan tí à ń ṣe yìí ká kọ́kọ́ mu látòrí fermentation gan fúnrara ẹ̀
0: ìyẹn bíba kòkó
1: bẹ́ẹ̀ ni bíba kòkó ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ kódà kọjá
0: èmi ò ní fẹ́ kẹ́ bá wa múlẹ̀yọ kọ̀ọ̀kan tó yà àkókò wa ẹ bá wa kó àwọn ẹ̀kọ́ yẹn papọ̀
1: ó da ní fermentation ni a rí pé ó da láàrin àrínwá bíbí lórí ọ̀rọ̀ ọjà wa àti lókè òkun léyìí tó túmọ̀ sí wípé nígbà tá a bá ń tún lé ṣe ń bíbí yìí a tún ilé ṣe lẹ́yìn òdì náà torí ilé ni àti
0: kẹsàn-án
1: lóde
0: tí kòkó bá sì ti dá ń bí
1: tó bá ti dá ń bí
0: yóò dá lọ́hùn
1: orúkọ wa ti dá lókèrè lọ́hùn
0: mo dìyàn mú
1: ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ a mẹ́nuba ẹ sọ̀rọ̀ nǹkan
0: lórí composting a sọ̀rọ̀ ń pa
1: ẹ̀ nǹkan tó ṣe pàtàkì ni torí tá a bá gbà lọ́wọ́ ilẹ̀ o yẹ ká dàgbàdà fúnlẹ̀ ni àwọn àgbà ni
0: ká mọ bọ́lẹ̀ ilẹ̀ náà lè bọ́ wa
1: bẹ́ẹ̀ ni àwọn àgbà láàrin yẹn tún lè dé torí tá a bá ń gbà tá ń gbà tá ń gbà ó ṣe é ṣe kò jẹ́ pé wọ́n ní kì í tánú oṣù ká má rí ẹ rí nǹkan dá padà sínú oṣùn ni kò tánú ẹ kò tánú ẹ nígbà tẹ bá mu lónìí tẹ mu lọ́la nígbà tó bá ya ó ṣe ṣe
0: kó jẹ pé
1: ìgbà lásán lẹ
0: máa ilẹ̀ gan wò pé ọ̀la ahun
1: ìyẹn jẹ́ bó ṣe jẹ́ fún díẹ̀ yìí irú pàdé kòkó wa àti àwọn nǹkan míì nínú oko tá a gbúdọ̀ ṣe kí ni o tá a gbúdọ̀ ṣètò ẹ̀ lábẹ́ ooru tó nítumọ̀ ìdíwọ́ la ṣe ń gbègbèsẹ̀ pé kó wà lábẹ́ ooru a rí pé tó bá wà lábẹ́ ooru à ń pe àwọn nǹkan kan ní bacteria àbí
0: yóò lè wọnú ẹ̀ dáadáa
1: tí ooru yẹn bá wọ̀ a pa gbogbo ẹ̀ kò ní di pé bóyá nígbà tá a bá bù sí ìdí igi
0: bóyá yóò máa dọ̀kọ́ láàmú
1: àbí yóò máa jẹ́ra ó ṣe pàtàkì
0: RA premium náà ẹ̀ tí ìmẹ́nuba
1: nǹkan tá a jẹ́ RA premium ṣe wá rí gbogbo kìràkìtà yìí gbogbo pé à ń ṣakitiyan extra effort tá à ń ṣe yìí àwọn tó ń ra kòkó yẹn náà wà wò pé tá a bá ní ká máa dàwọn èèyàn yín láàmú bí eléyìí ẹnu fìfo ìdún yànmùyànmù ọ̀nà wo là á gbà láti tún fi
0: ká ṣe kóríyá fún
1: wọn kóríyá
0: inú dídùn ní sí mọ́bìnrin patán mọ́ mo dì mú
1: fún díẹ̀ yìí a rí pé àgbẹ̀ tí ò darapọ̀ mọ́ bóyá irú àwọn ẹgbẹ́ tá à ń dálẹ̀ yìí lápá kan mo lè sọ pé ó tún yanrìn ẹ̀ jẹ ni torí lẹ́yìn ìgbà tó o bá pawó orí ọjà tó o ti tà tán tó o tiẹ̀ ti fẹ̀yìntì tó o ti gbàgbé pé o ta ọjà nínú oko kàn tó rí pé iléeṣẹ́ bí iléeṣẹ́ wa yìí a kàn tún kànlẹ̀kùn kókókó adé oya tún gbà kẹ́ni lórí iṣẹ́ tó ti ṣe ìyẹn là ń pè premium.
0: ó dà ẹ mọ̀jà àbòpò lọlé olóró ẹ̀yin aráalé ẹ̀yin àgbẹ̀ sunbelt ẹ̀yin àgbẹ̀ wa ẹ̀yin àgbẹ̀ tí ń gbọ́ wa tá a sì ti jọ rìnrìn àjò yìí fọ́sẹ̀ mẹ́tàlá ó ṣeé ṣe kẹ́yìn náà ní nǹkan tẹ́ fẹ́ sọ láàrin oṣù mẹ́ta tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ojú òpótẹ́ lórí ọ̀fẹ́ àti pèsè rè 0816-251-9991 0816-251-9991 a fẹ́ gbọ́ lọ́dọ̀ ọtí yín náà a fẹ́ gbọ́ àwọn ẹ̀kọ́ kan tàbí méjì tẹ̀ ti kọ́ lórí ètò yìí

0: ẹ̀rí pé gbogbo nǹkan tẹ kàlẹ́ pátápátá kò sá ṣàdànù ń bẹ̀. ṣe nípa ti pruning ni ọ̀ràn gidi ni nínú oko tá a bá ti han ọwọ́ kókó wa ọ̀ràn gidi ni bẹ́ẹ̀ tá a bá tún mú àwọn jọ̀gbọ̀ kéékèèké àwọn èyí tó ń sọ ní ìdí igi ẹ̀rí pé a tún yan igi jẹ fúnra rẹ̀ ni torí pé kíni nǹkan tí ó yẹ kó wà ní ojú kan kí igi kó lè mú èso
1: tó yẹ kó wá
0: nígbà tí a bá kọ̀ tá a bá mú àwọn jọ̀gbọ̀ kéékèèké yìí kúrò tá a bá mú kúrò a rí pé a kàn pín oúnjẹ sí inú wọn ni wọn dẹ̀ tí ì lè máa mú.
1: àwọn jọ̀gbọ̀ ọwọ́ kòkó àwọn kan bẹ tí mo ń sọ nídìí igi.
0: òun náà ni mo ń sọ yìí àwọn tó ń sọ nídìí igi yẹn a gbúdọ̀ mú wọn kúrò. as long tí igi gangan fúnra rẹ̀ tó bá ṣe lálàáfíà tó dúró déédéé
1: tó sì ń so dáadáa
0: tó sì ń so dáadáa
1: tó ń so bíi kìló kan
0: kìló kan ìyẹn kan tiẹ̀ ni
1: kílẹ̀ pé ẹni igi gbọ́dọ̀ so
0: ó gbúdọ̀ so igi tí a sì lè filẹ̀ sórí oko ó gbúdọ̀ so pádi
1: márùndínlọ́gbọ̀n
0: márùndínlọ́gbọ̀n ìyẹn 25 pods yẹn dẹ̀rẹ́ ó máa fún wa ní kìló kan
1: ìyẹn tó bá yí ọmọ dáadáa tó lókun
0: bẹ́ẹ̀ni so fún ìdí èyí igi tí ò bá ti lè so tó bẹ́ẹ̀ kò tọ́ láti wà nínú oko torí igi kọ́ la ṣe wá sóko
1: torí èso ni
0: mo
1: dì mú
0: bẹ́ẹ̀ tí ọwọ́ igi náà bá dẹ̀ tún ti ń pọ̀ káàkiri tó kàn ń tàn káàkiri tó wá di pé inú oko wá tutù mi ni jọjọ
1: tí bòjì pọ̀
0: wàhálà gidi ni ibẹ̀ láti máa rí pé àwọn pádi tí igi ń so ó wá di pé ó ń dúdú ìyẹn là ń pè ní black pod
1: kórikórì ẹ̀ṣẹ̀ black pod bó tẹ́ bí pé ẹ ti bọ̀wọ̀ fún ẹ̀ respect ẹ̀ kórikórì kọ́ lẹ́fẹ́ sọ kórikórì
0: olóòtú
1: mo wà pẹ̀lú
0: yín ẹ̀gbọ́n
1: abẹ́yẹ tí mi ò di
0: kórikórì bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ fún ìdí èyí a gbúdọ̀ rí dájú wípé inú oko wa ó dàbí àwọ̀ àmọ̀tẹ́kùn léyìí tó túmọ̀ sí pé ìtànsán òrùn lápá bíi dúdú lápá bíi bẹ́ẹ̀ tí inú oko fi ní àlàáfíà ṣùgbọ́n pé inú oko wa tutù yẹn irọ́ kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ rárá.
1: mo sọ gbà kan mo ní àwọn èèyàn kó wọnú oko yóò ní òrùn ti ń pa mí bọ̀ mo ti gòkè dénú oko wo nú oko bó ṣe tutù ní kọ́kọ́ fẹ̀yìn lélẹ̀ náà anítòbádẹ́nu oko wọn lọ sinmi
0: torí inú abẹ́ kókó tutù kílódé tí ò lábà kò ṣe rọra ní àbà sínú oko kò sinmi ń bẹ̀ tí inú igi náà fúnra rẹ̀ apábẹ̀ kan náà wà tí ó ṣí ìjì téèyàn lè faralélẹ̀ sí ṣùgbọ́n pé gbogbo ẹ̀ wá dúdú yẹn ìrọ́
1: European Union Deforestation Regulation EUDR àti àwọn obìnrin àgbẹ̀ abọ́rọ̀ jà náà nínú oṣù kẹjọ kí ló ń tẹ́ ìfẹ́ ká kọ́ ń bẹ̀ náà.
0: ṣe rí ọ̀rọ̀ kòkó yìí kò sára kankan tá a lè fi dá ń bí o kò sí ara kankan torí pé kíni kò ń ṣe àmàlà bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀bà
1: kì í ṣe fùfú
0: àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ tí ẹ jí àlà ní báyìí pé ó yá dìde wá jẹun
1: tí ó mọ lọ́mì
0: ṣùgbọ́n kòkó tá a bá bí ẹlòmíì nísìn ọdún wo ló ti mu tí kàn ẹ rí pé yóò kọ́kọ́ ronú sí ni ìgbà tí èso gì ṣùgbọ́n àwọn tó ń jẹ kòkó yìí wọn karama síkì ẹ púpọ̀.
1: wọn ò lè mọ lọmi lójú.
0: ayo fún ìdí èyí wọn wà wò wípé oúnjẹ tí à ń jẹ ní gbogbo ìgbà tí ìdẹ ń ṣe àwa ni
1: à
0: ń ṣe ètò ẹ tá à ń gbìn kò bá dà kí a wá tọpinpin ẹ dáadáa o kó má wàá jẹ wípé a wá ṣe àkóbá fún àlàáfíà àwọn àgbègbè kan tó ń gbìn ọ̀nà wo dẹ̀ la ṣe ń gbà ṣe àkóbá ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní di pé à ń sọ ibi tí ó jẹ́ ẹ̀gàn àbí tó jẹ́ igbó ọba tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀bẹ̀ di ibi tá a ń gbà gbin àwọn nǹkan ọ̀gbìn yìí.
1: mo ti fẹ́ bèèrè nígbà tá à ń dàgbà bọ̀ èmi gan tẹ̀lé bàbá mi wọnú gbó ẹ̀gàn rí tá a lọ já ẹ̀gàn lọ́dún náà lọ́hùn ó sì ṣe wá dé ìwọ̀ báyìí tó fi jẹ́ wípé sáàní ìgboro làwọn àmọ́ gbẹ kòkó sí ni.
0: ẹ ṣe ẹ rí i pé nínú gbogbo ètò tá à ń ṣe yìí a tún là á kalẹ̀ fún wa bá a ṣe lè tún oko tó ti di ògbó tó ti dàgbà.

0: o ti sa
1: ba se le tun se ta tun so ji pada opo igba lo ma nja wi pe ngba ta won baba wa ba ti ri pe awon ti sise die ba kini yo fe ma mu nkan ti awon wa tele mo pa won ti gbera
0: won lo gan ko mi
1: won lo gan ko mi be lo titi to fi wa di wi pe a wa ba gbogbo egan to je pe o mu alafia ba wa ona wo lo ngba mu alafia ba wa a ri pe emi ta mi sita ateyi ta mi sinu orun ti o da ko si eda eniyan kan ti o gba laye lati wo inu mu e ari be ko
0: ni
1: aha ah be de leleyi nkan ta fe fa sinu agbegbe lati le ri fa mu aha igi yi lo nse iranwo to n ba wa filter
0: ìdọ̀tí
1: tó wà nínú afẹ́fẹ́ nígbà tá a bá ti wá pa gbogbo ẹ̀ tán
0: torí kòkó
1: ilé tá a dẹ̀ ń kọ́nà tá a bá wò ó láyé òde òní kò sẹ́ẹ̀dẹ̀ ènìyàn kan tí ó ti ẹ̀rọ onípò ń fẹ́ gbingi sínú ilé sínú ọgbà tó ń gbé kẹ́ẹ̀ tó lajú pa
0: àwọn èèyàn
1: wọn ti wọlé àwọn kan da interlock bò ó kò wá sígi kò sódòdó kò sí àwọn nǹkan tó ń bá wa fa àwọn ìdọ̀tí yìí kúrò nínú afẹ́fẹ́ kẹ́ tó wá mọ̀ ojú ọ̀run yóò wá di wípé agídí ni òjò fi ń rọ̀ tẹ bá rí tẹ́lẹ̀ a ti mọ̀ pé oṣù kẹta òjò ti bẹ̀rẹ̀ yóò parí ń gbà báyìí ṣùgbọ́n kò sẹ́ni tó lè gbé gègé lé mọ́ wípé òjò bẹ̀rẹ̀ lóṣù kẹta
0: ìgbà tó bá dé lóde mo ti mú nǹkan tí mo fẹ́ mú ẹ yára ilé ẹmọ gbàgbẹ lórí ọ̀fẹ́ àti ìpè wọlé mi ò mọ̀dí abájọ tí ìpè yìí ó ń ṣẹ́jú bí ọwọ́ aago ojú òpó ní òjẹ́ ẹ dákun ẹ túbọ̀ mọ gbìyànjú 08162519991 mo rí pé èyí bó ṣe ń wọlé náà ní já hello mo sọ bẹ́ẹ̀ ẹ dákun ẹ mọ bá wa tún ìgbìyànjú yẹn ṣe 08162519991 àwọn ẹ̀kọ́ tẹ̀yìn náà ti kọ́ lóṣù mẹ́ta tá a ti ń bẹ̀tọ̀ ìbọn nínú oṣù kẹjọ ọ̀gbẹ́ni ọ̀pẹyẹmí hello hey mo sọ bẹ́ẹ̀ nínú oṣù kẹjọ bàbá ti ń bọ̀rọ̀ bọ̀ bí pé bá ti ń wọlé
1: àmọ́
0: forí ọ̀fẹ́ gbà a sọ̀rọ̀ nípa gbígbin igi tuntun ìyẹn replanting rehabilitation pruning a sọ̀rọ̀ nípa ẹ̀ ó dà pé pruning lè yàtọ̀ sí pruning ti tẹ́lẹ̀ àbí a sì sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tá a gbà láti gbin oko wa yé bá ṣe gbá kan àwòkan bíbélì àti bẹ́ẹ̀ lọ kí lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fẹ́ ká kọ́ nínú àwọn ètò tá a ṣe lóṣù kẹjọ yìí
1: a sọ̀rọ̀ nípa rehabilitation àbí ewo la tún kọ́kọ́ sọ náà
0: a sọ̀rọ̀ nípa
1: gbígbin oko tuntun ẹ ṣe ẹ rí pé rehabilitation mo ti mẹ́nubà lérè fẹ́lẹ̀ kan
0: bẹ́ẹ̀ni
1: oko tó ti dògbó
0: ìpè kan dúró hello ẹ kúrọ̀lẹ́ ẹ ṣeun ẹ̀yin ni pé yín ó kọ̀kọ́ dúró orúkọ yín pápápá
2: ògúnjú yìí ti mi lẹ́yìn láti dàrí
0: ọya ìṣẹ́jú kan
2: mo dúpẹ́ lọ́wọ́ sunbed ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mo ti kọ́
0: sórí
2: àgbẹ̀ wọn ni mí láti dàrí ní ìgbòdo community wọ́n ti dá lẹ́kọ̀ọ́ fún wa ṣùgbọ́n látàrí ojú ò dán gbé síta yìí ó tún jẹ́ ìránnilétí fún mi oko kọ̀ọ̀kan tí mo ní mo ti kọ́ ẹ̀kọ́ nínú rédíò pé mo gbọ́dọ̀ tọ́jú ẹ̀ dáadáa ẹ̀ẹ̀kan ni mo ti ìdí kòkó lọ́dún yìí mo múra ẹ̀kejì àwọn ìdánilẹ́kọ̀ọ́ tán fún mi nígbà yẹn bá a ṣe lè tún ní kòkó dáadáa tí ìtẹ̀sọ̀rọ̀ adínú ẹ̀ ó ṣàǹfààní fún mi àtàwọn ẹ̀kọ́ míì tí mo ti gbádùn
0: ṣòwò
2: mo dẹ̀ ti ń rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kórè láti bí ọdún kejì bí ọdún kẹta tí mo ti fi àjẹsán pẹ mo dúpẹ́ lọ́wọ́ wọn wá sí o.
0: ó dà ẹ ṣeun àbí pé mi ì bá wọlé bó ba ráyè dúró ẹ mọ bọ́rọ̀ yín bọ̀.
1: ẹ ṣe ẹ rí i pé òun náà lẹ gbọ́ lẹ́nu
0: àwọn wọn ti ṣí wa lẹ o hello ẹ ṣe orúkọ yín láti bọ̀.
3: Olúwa Damilọ́lá àti Odiri lè ní.
0: Ó yá ìṣẹ́jú kan.
3: Ok, ìtàn tí mo ó dà pé mo gbọ́rọ̀ kan lókun kan sí pé bí kòkó bá ti àpò ó ti expire pé a tún lọ ń dá ọkọ̀ míì. Kí ló lè ṣe sí?
0: Ó dà. Ṣáká dáhùn ìbéèrè lórí ètò ni àbí ẹ dákun a fi nọ́mbà Sanbẹ́ẹ̀tì lẹ̀ fún yín bá a bá parí àbí. Ẹ pe ilé iṣẹ́ Sanbẹ́ẹ̀tì tààrà ni sustainability ba won le da yin lo e ke ti ke ti ma tete se to yi bo atugbe yewo la se loni hello e kuro le e se oruko yin papapa
4: opapo emmanuel ati
0: o ya iseju kan eni
4: hello
0: hello agboyin
4: moni
0: se
1: eyan
4: le
1: pin
4: obisi
1: iwaju ile
0: abi ekule
1: e le gbe si
0: okay
1: e le gbe si koda mo ma tun gba awon eyan niyan ju pe te ba gbigi ke je ko je gi ti o je igi owo te le mu nkan be te le ta ti o so ti o ti
0: hello hello ese o ese oruko yin papapa oh yeah
1: ero
0: but mo kan ti mo e jo ni tesiwaju e pe oju opo yi ti mo fe pe jade fun yin lati bere opolopo ibere yin lowo sunbet siwaju si 0814 712 1004 a le gba pe mo lori eto asugbon e pe number yi won ada yin lo lekun rere 0814 712 1004 leketa 0814 712 1004 Opayemi ogbeni Opayemi Oyetunde eseun adupe
1: ese popo e
0: tun darapo mo wa lori eto fun toni eyan rara wa to ba dejo mejo atesi waju lori eto yi Sunbet lo se agbateru e Adegboye gala ni loruko temi nje titi dojo mejo a ni jeun ti o te wa lorun mo kiyin e kuro le o
5: Mon gbadun adaba. Where did you buy it? Easy.
6: Eko dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni sugbon ta won wo pe bile aye se ri lode oni je ona ti ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu nikan lati gbopon lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyan ara ile mo kale
7: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulrakim gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pale gbogbo nkan ta ba ti lawon fe ra yi won mo gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan ti CDK wa fun ni nkan to se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani to ba ra moto wa fun wa lanfani ki won lo odun meta lati sanwo to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun won gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe amu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti madara ti mo osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun mi atun mo san wo se be ti ma san fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro mi lohun lato ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so wipe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade afani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
8: ile ise wa wa ni Exodus filling station ladoju ko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
6: oro le ti gbo wore yan gbogbo eyin ti yan fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kina won se bossi ona na re e tele won CDK ori gba kan na won seun
8: ile ise wa wa ni Exodus filling station ladoju ko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995

0: rẹ kàde bá lọwọ ọlọrun ajagun ṣẹgun ni bàjẹ mọ ṣùmà rẹ tó kalẹ sórí òkè àlùyọ níbi tó gùn ti ṣẹ tí lè ti ń já bí ogun kan bá mú ọgbà torí òkè kan dún mi àlùyọ ti dé kíkàjọ pàdé lórí òkè àlùyọ ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbàjọ ní àdúrà ọgọrọ àwọn angẹlì ti ń jẹ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá gbogbo ọjọ́rú wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán nípàdé àdúrà orí òkè àlùyọ bákan náà nípàdé àdúrà àlùyọ fún second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun orí òkè àlùyọ wà ní christ glory breakthrough covenant mission tó wà nínú parliament estate alágbàká àkúrẹ́ kété tó bá ti wọnú parliament estate orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa prophetess felicia olùwàjẹmí ayaba jésù wa fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pè sórí 0803-471-5490 ó yá o lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Alleluia.
1: Ní orúkọ Jésù.
2: Amen.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run tí ń jẹ́ èmi ni ní gbogbo ọ̀nà. A fi ògo fún yín, a fi ọlá fún yín, a fi ìyìn fún yín, torí pé ẹ̀yin nìkan náà ni. Ọlọ́run gba ọpẹ́ wa.
2: Amen.
1: Ọlọ́run gba ìmí wa.
2: Amen.
1: À ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa, ẹ bá wa sọ̀rọ̀.
2: Amen.
1: Rábì olùkọ́ni, Olúwa, ẹ bá wa sọ̀rọ̀.
2: Amen.
1: Gbogbo ọkàn tó ń gbọ́ mi, etí yín kò ní di.
2: Amen.
1: Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di.
2: Amen.
1: Bí ọ̀rọ̀ ṣe ń wọ etí yín yìí máa wọnú ayé yín.
2: Amen.
1: Bí ọ̀rọ̀ ṣe ń wọ etí yín lórúkọ Jésù ìgbàlà máa wọnú ayé yín.
2: Amen.
1: Bí ọ̀rọ̀ ṣe ń wọ etí yín ìwòsàn máa wọnú ayé yín.
2: Amen.
1: Bí ọ̀rọ̀ ṣe ń wọ etí yín ìbùkún Ọlọ́run máa wọnú ayé yín.
2: Amen.
1: Bí ọ̀rọ̀ ṣe ń wọ etí yín gbogbo rere tí ó ti ṣòro tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abẹ̀ tí rọ̀ yín lọ́rùn láti ṣe lẹ̀kọ́ àánú ọlọ́run á ṣí fún yín bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. À ń sọ̀rọ̀ lórí ẹni tí ń gé èmi ni. Mo rò pé ọ̀rọ̀ yìí á tọ́jọ́ mi lókun ká tó parí ẹ̀bẹ̀ tí lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run tí ń gé èmi ni yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ló farahàn. Ẹ bá mi lọ sínú ìwé Genesis. Genesis chapter 12. Ẹ bá ń bẹ̀ láti verse 1.
2: Olúwa sì ti wí fún Ábírahàmù pé.
1: Olúwa pe Ábírahàmù pé.
2: Jáde kúrò ní ilẹ̀ rẹ.
1: Jáde kúrò ní ilẹ̀ rẹ.
2: Àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ.
1: Àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ.
2: Àti kúrò nílé bàbá rẹ.
1: Àti kúrò nílé bàbá rẹ.
2: Sí ilẹ̀ kan tí èmi ò fi hàn.
1: Sí ilẹ̀ kan tí èmi ò fi hàn.
2: Èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè
1: ńlá. Ẹ sì ní sùúrù náà. Jáde kúrò ní ilé bàbá rẹ. Jáde kúrò ní ilẹ̀ rẹ. Jáde kúrò ní ọ̀dọ̀ àwọn èèyàn rẹ. Kí ni ìtumọ̀ ìyẹn? Ṣé Ọlọ́run pè wá ká jáde ká kúrò lè fi àwọn ẹbí wa sílẹ̀ nínú o? Ọlọ́run ò pè wá ká fi àwọn ẹbí wa sílẹ̀. Ọlọ́run ò pè wá ká fi ilé wa sílẹ̀. Nǹkan tó Ọlọ́run pè wá sí ni pé àṣà. Àwọn nǹkan tí bàbá wa àti ìyá wa ti jogún lọ́dọ̀ Ábírahàmù àti ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé lọ́dọ̀ Éfà. Nǹkan tí a ti jogún lọ́dọ̀ Éfà àti Ádámù tí ṣe ìwà Ádámù tó ti wà nínú ayé wa Ọlọ́run ká jáde kúrò nínú ẹ̀. Jáde kúrò nínú ìwà àwọn ìbínibí ẹ. Jáde kúrò nínú àṣà ìbínibí ẹ. Jáde kúrò nínú ẹ̀gún. Ìbínibí ẹ. Jáde kúrò nínú òṣì. Ìbínibí ẹ. Ohun tó fi jọ ìyá ẹ tó jẹ́ nǹkan tí ò dáa. Ohun tó fi jọ bàbá ẹ tó jẹ́ nǹkan tí ò dáa. Òun lọ́lọ́run ń pè jáde kúrò nínú ẹ̀. Bí bàbá ṣe rí bẹ́ẹ̀ lọmọ ẹ ọkùnrin. Tí bàbá bá ń bínú báyìí ó lè bẹ́ẹ̀yàn lórí ó lè yọ àdá ó lè yọ ọ̀kọ̀ọ̀kan gbogbo ayé amúti. Ọmọ náà ti tún bẹ̀rẹ̀ báyìí òun náà ti tún fọ́gò. Irú nǹkan tó ní kó jáde kúrò nínú ẹ̀ nìyẹn. Jáde kúrò nínú ìwà tó jogún bá. Jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tó jogún bá. Jáde kúrò nínú gbogbo nǹkan tó jogún bá lé bàbá ẹ tó jẹ́ nǹkan tí ò dáa. Tàbí tó jogún bá lé ìjà ẹ. Ìyá ẹ ọkọ bíi mẹ́fà ló bímọ fún. Ìwọ náà ti tún bẹ̀rẹ̀ báyìí o ti ní méjì mẹ́ta. so mo po tun lo na niyan nkan to olodun ko jade ko nu eniyan jade kuro ninu iwa damate fa jade kuro ninu iwa ibinibi jade kuro nu be no se ni ran won ki o to se ran won ko ma ba se jade kuro nu ba inu won se ni ile wa to n to se ile wa ko ma ba se jade kuro nu gbogbo awon asabe jade kuro nu gbogbo awon nkan ti won ti ba mule ti ki se olorun jade kuro ninu e ko wa lo si ile kan te mi o fi han e ile wo lo olorun fe fi han wa o na ni ile bukun o na ni ile ile titeju ebute yinyanju gbogbo isoro ti se Jesu Kristi ebute yinyanju ti gbogbo asa ati gbogbo iwa kuro ti se ti Jesu Kristi baba ile mu kere gbe mu mewa iwo na ti bere bayi o le mu katan ti katan iya e bo se n gbe dudu lo n gbe pupa ta ma ran lo sile ale iwo na ti tun bere bayi ohun to ni ko jade kuro nu e niyan jade kuro ni iwa baba e jade kuro nu iwa ija re gbogbo iwa to wu ti aye won fi ri bo se ri yen ko jade kuro nbe ki aye ti e ko le yi pada ko jade kuro nibe ki aye ti e ko le ni ogo ki o jade kuro nu gbogbo iwa yen ki iwo na ko le da yato ko jade kuro nu gbogbo awon nkan to jogun ba yen ko le ni eri nigba ti olorun ni ka abraham jade ti o ni ko jade lasan ni wa ba ka bibeli siwaju
2: emi o si sa de orilede nla
1: nigba to ba jade kuro ninu gbogbo iwa to so edi keke to je ke n gbele alamo lojo to ti pe to je ke e fi ni iran nkan to da ibi te wa yin na teyin lorun nigba to ba jade kuro nu iwa yen to jade kuro nu asa yen to jade kuro ninu gbogbo bo se ni idile yin yen igba yen lo ma to di nla igba yen lo ma fo eni iran nla igba yen lo ma la e loju ti wa mo pe ibe yen ki se opin ere e olorun ko fe ko gba be wa ye ni olorun fe ko gba be wa ye ni igba yen ni wa to ku nkan to fi jowo yen igba yen la to kuro lara e baba yi sise o jiyajiya ko to ri le yara meje abi yara merin atijo ju sibi kiju se ile alabara ko to ri ko ibe lo gbe titi to fi ku ko sun sile elomi ko ko te rowo re ohun to lo so pe n pe ko jade ohun to so won da be yen ohun na ni ese iran iran o ni bo ni ogun ti wa ibo ni gasi ti wa pelu to le suti to bimo jo sinu ile e te ba sa ti rowo jeun life niyan o rin jina airin jina ni o je kari abuke okere igba to ba jade ni wa to mo nkan to pe ni ibukun olorun ki sowo yi nikan ibukun olorun di aye e mole agbe ponu majemu to di aye re mole aba majemu niyege gẹ́gẹ́ bí ìwé kolose chapter 2:14 ó ló sì ti pa ìwé májẹ̀mú ni rẹ̀ èyí tí ó lòdì sí wa òun ni ó ti mú kúrò ó sì ti kàn án má gbélébùú ó ti já gbogbo ìjọba àti gbogbo agbára tó di májẹ̀mú yẹn mú gbogbo ìjọba àti agbára tó sọ pé wọ́n ní jẹ́ kó lọ gbogbo ìjọba àti agbára tó sọ pé bí ìyá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ obìnrin gbogbo ìjọba àti agbára tó sọ pé bí bàbá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ ọkùnrin gbogbo ìjọba àti agbára tó ní kó wa máa sanwó owó iléèlé àìmọ̀dí tí àwọn babaláyín ti yá lọ́wọ́ sátánì gbogbo ìjọba àti agbára tó di ayé ẹ̀ mọ́lẹ̀ gbogbo ìjọba àti agbára tó sọ pé bó ṣe wà yẹn náà ló máa bá dàgbà ó dẹ̀ ti ń dàgbà báyìí ọjọ́ ti ń lọ ojoojúmọ́ ọdọọdún ló ń padìyẹ jẹ tó ń ṣe kírísímàsì o mọ̀ pé wọ́n ń yọ kúrò ní ọjọ́ tó fẹ́ lò láyé bí a ṣe ń dàgbà sí la ń súnmọ́ ibi tá ń lọ ìrònú yẹn ò wá sọ́kàn ẹni torí pé ò jáde ìbojú èṣù abojú ọkàn ẹni tí ò bá ti jáde ìbojú èṣù kò ń jẹ́ kí èèyàn lè kò ń jẹ́ kí èèyàn ṣí ó tó pé wọ́n ti kọ̀ láti ní ìrò ọlọ́run nínú wọn ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìyè ríra lati se ohun ti ko to teyan ba jade iye ma ra teyan ba pe loko eru iye ma ra teyan ba jade kuro ninu asa ati ise awon obi ise awon obi iye ma ra ise won asa won igbe aye won o gbudo jade o gbudo je ki ti e ko yato o gbudo jade ki ye jade ko ma ba family e sere ko ma ba won so la so yi ma ko asa won ma ko iwa won bibeli pe ke ma se ko iwa won eyan buburu ki ami orun ko ma ba da mu yin tori pe won da mu awon orile ede te ba ko iwa won te si se be te ni be na le se ma se be le se ma se nkan to se won na yen a ma repeat ara e titi de iran iran e to ba ti jade ti ojo e ba ti la na lara ye ti e wa igba ilo to ma di eni bukun wa wonu ma jemu tutun ma jemu alaafia ma jemu ifokanbalẹ ma jemu ibukun ma jemu igbesoke ma jemu ijoba olorun ma jemu orere gbogbo olorun agbe kuonu okuku awon agbe wa sinu imole agbe kuonu ijakule awon agbe lo sinu aseyori agbe aye re kuonu re kureku awon agbe aye lo si ebute yiyanju agbe aye re kuonu ninu ibodi ainireti awa gbe lo si ile ileri ile ibuku ti bi ti wara ti nsan nkan to lorun pa abraham fun niyan o tun pe na leni iwo ni ko je sa iwo ni ko je sa nigba ti baba pe e wa nigba

0: gbọ́bọ́lùgbàlà ti pé àsìkò leléyìí kó tètè jẹ́ ìpè ẹ̀ ká lè sọ ẹ́dẹ ní ìbùkún ká lè gbé ẹwọ́ sí gbàgede ìṣerere rẹ kí ayé ẹ kó lè kúrò níbi ìyá ti rí bẹ́ẹ̀ ni ọmọ rẹ obìnrin kí ayé rẹ kó lè kúrò níbi bàbá ti rí bẹ́ẹ̀ náà ni ọmọ rẹ ọkùnrin kí ayé rẹ kó lè dá yàtọ̀ kí wọn náà lè dá ènìyàn tí àwọn ènìyàn yóò máa fi tọrọ tán máa fi gbàdúrà ọlọ́run náà agbé wọnú má jẹ̀mú tuntun agbé kóònù má jẹ̀mú ìtìjú agbé kóònù má jẹ̀mú àparò kan gajù kan lọ agbé kóònù má jẹ̀mú ìjákulẹ̀ agbé wọnú má jẹ̀mú àṣeyọrí agbé kóònù má jẹ̀mú ẹ̀gàn agbé wọnú má jẹ̀mú ògo agbé kóònù má jẹ̀mú ìzérò agbé wọnú má jẹ̀mú ìrò agbé kóònù má jẹ̀mú kò ṣeéṣe agbé lọ sínú má jẹ̀mú ohun gbogbo ní ṣíṣe fún ọlọ́run ohun gbogbo ní ṣíṣe fún ọlọ́run ìwọ náà lè máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí paul apostoli ṣe sọ pé èmi lè ṣe ohun gbogbo nínú kristi jésù ẹni tí fi agbára fún mi ó ń pè é lénìí ìwọ ni kò gbọ́ ìpè ìwọ ni kò gbọ́ ìwọ ni kò gbà ìwọ ni kò tẹ̀lé ó ń pè bó ṣe pé abraham pé jáde kúrò ní ilẹ̀ rẹ bámíkà bíbélì síwájú
1: abraham sì dojú bolẹ̀
0: abraham kò já ọlọ́run níyàn
1: ọlọ́run sì
0: lójú ẹsẹ̀ ló dojú bolẹ̀ pé èmi ló fẹ́ tó eléyìí ọlọ́run wá bẹ̀ sí bá sọ̀rọ̀ yes kí lọ̀rọ̀ tó ọlọ́run wá bá sọ
1: bí ó ṣe tèmi ni
0: kíyèsí
1: kíyèsí májẹ̀mú mi wà pẹ̀lú rẹ
0: májẹ̀mú mi ti wà pẹ̀lú ẹ tó bá ti tẹ̀lé mi
1: ìwọ ò sì ṣe bàbá orílẹ̀
0: èdè púpọ̀ tó bá ti tẹ̀lé mi ayé sì ń bẹ ní ilé ọ̀dọ́ àgùntàn.

0: ó pe onísìsẹ́ wa ọgbẹ́ ẹgbẹ́ kó má bọ́ lẹ́kùn sí sílẹ̀ lẹ́kùn orí ọ̀fẹ́ lẹ́kùn anú sí sílẹ̀ ó jẹ́ tètè wá wọlé báyìí kí ilé tó kún kán tó palẹ̀kùn dé ó máa pe ọ sínú májẹ̀mú tuntun bó ṣe tèmi kà síwájú.
1: Bí ó ṣe tèmi,
0: kíyèsí,
1: májẹ̀mú mi wà pẹ̀lú rẹ̀.
0: Wọ́n
1: ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀.
0: Wá wá di bàbá orílẹ̀-èdè púpọ̀.
1: Bẹ́ẹ̀ni, a kì yóò pe orúkọ rẹ ní Abrahamu.
0: A máa yí orúkọ rẹ padà.
1: Bí kò ṣe Abrahamu.
0: A ní orúkọ ẹ ní Abrahamu, bí kò ṣe Abrahamu.
1: Ni orúkọ rẹ yóò jẹ́.
0: Bàbá àwọn ọmọ púpọ̀, bàbá orílẹ̀-èdè púpọ̀. Bàbá orílẹ̀-èdè púpọ̀ tó bá ti pẹ́ kò ní àgágá wọn fẹ́ gbé ẹ lọ sí ibi gbígbòrò ni. Tó bá ti pẹ́ kò ní àgágá fẹ́ sọ ẹ́ di ńlá ni. Ìwọ ni kò gbọ́ kò gbà. Ìwọ ni kò tẹ̀lé Jésù sí. Jésù kígbe tantan pé tẹ̀lé mi. Ìwọ ni kò gbọ́ kò gbà kò tẹ̀lé. Tó bá tẹ̀lé ayé ẹ kò ní rí bákan náà. Tó bá tẹ̀lé ìrònú ẹ kò ní rí bákan náà. Tó bá tẹ̀lé ọ̀nà ẹ ò ní rí bákan náà òun ló máa ń lànà níbi tí ọ̀nà kò sí. Tó bá tẹ̀lé gbogbo lẹ̀kùn anú tó ti kàkà tí ò sí lẹ̀kùn yẹn á kàn sí gbaragada fún ẹni. Tó bá tẹ̀lé ó fẹ́ fi ayé rẹ dá ara ni òun ni alára àgbà yìí dà. Ó ń pè ọ́ lẹ́ni ó ń pè ọ́ ẹni tí gé mi ni kú pé ó pè ọ́ bó ṣe pé Abraham ló pé gbogbo ènìyàn. Ó pé gbogbo ènìyàn. Ẹni tó bá létí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ. Ẹ bá mi lọ sí Genesis kan náà. Chapter 22:16.
1: Ó sì wí pé.
0: Èmi ti ká lára mi nígbà tí Abrahamu tẹ̀lé tán. Tí Abrahamu tẹ̀lé Ọlọ́run tán. Tọ́lọ́run wá bẹ̀ sí barin. Wá dé stage kan náà ni mo tẹ̀ fẹ́ wò bóyá ilé bóyá òótọ́ ló ń tẹ̀lé mi. Bóyá tó pé mo ti fún lọ́mọ ló jẹ́ kó ń tẹ̀lé mi. Ọlọ́run á pe Abraham lọ́jọ́ gbọ́ ní Abraham. Abraham ní sà. Ó ní ọmọ ẹ̀kan ṣoṣo tó bí yẹn. Mo fẹ́ bọ olóòórùn dídùn. Wàá fi rúbọ fún mi kí inú mi bàá lè dùn. Abraham ò já Ọlọ́run níyàn. Ibi tí ẹlòmíì ti kọsẹ̀ leléyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ Ọlọ́run níhò tó tẹ̀lé Ọlọ́run. Ṣùgbọ́n kò lè fi ohun ìní ẹ̀ bá Ọlọ́run dá. Kò lè sí Ọlọ́run nígbà tí kò wọ̀. Ẹlòmíì òjò lásán tó bá rọ̀ báyìí àánú ò lè tẹrí pọ̀ jù lọ sí ṣọ́ọ̀ṣì. Àánú òjò yìí pọ̀ jù. Ìyẹn ni pé ó láìkì ẹ̀mí ẹ̀ ju Ọlọ́run lọ. Ẹlòmíì tí Ọlọ́run bá pè bá ní à ọmọ ò tí jẹ ìyàwó ò tí jẹ ṣé àwa lọ gbà. Kọ́lọ́run máa ṣe tí òun ṣe tí kò mọ̀ pọ́ Ọlọ́run náà ló lùpèsè Ọlọ́run tó fẹ́ lọ́mọ tó fẹ́ níyàwó mọ̀ pé wọ́n máa jẹun. Ṣùgbọ́n tètè kọ́kọ́ ṣe tèmi. Ìgbà tó kọ́kọ́ ṣe tí Ọlọ́run yẹn náà lọ́lọ́run máa ṣe tí ẹ̀. Ó ní ta ló ṣe fún mi tí èmi kì yóò san padà fún. Ó wá dá Abraham wò. Ibi koríta ìdánwò ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ń jákulẹ̀. Ẹlòmíì bíi koríta ìbáwí tọ́lọ́run bá báwí. Nínú ẹ̀ṣẹ̀ tàbí nínú ohunkóhun tọ́lọ́run bá báwí kò ní gbọ́ ìbáwí. Bíbélì ni ẹtọ́ bá báwí tó bá warùn kì ó lè parun. Ẹlòmíì á ní ìwàásù tó wà ní ṣọ́ọ̀ṣì torí ìtẹ́ ó ní ohun tẹ́ lọ ṣọ́ọ̀ṣì tó ti ń wà wàásù ìwàásù àwọn àkúdórógbò yẹn. Ṣọ́ọ̀ṣì tí màá ti gógógó tí màá padà sílé mi yẹn ti tó mi yẹn náà ti tó mo ti ṣe Ọlọ́run náà nìyẹn. Ibẹ̀ lẹlòmíì ti ń padà. Ètú dẹ̀ ti mọ nǹkan táwọn èèyàn ń fẹ́ ní àkókò yìí. Wọ́n mọ̀ pé àwọn èèyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ torí pé iṣẹ́ ọwọ́ wọn burú. Wọ́n mọ̀ pé wọ́n fẹ́ràn ẹ̀tàn ju òtítọ́ lọ ó wá da ẹ̀tàn síta. Àwọn angẹ́lẹ̀lẹ̀tàn wọ́n kún gbogbo ayé gbogbo nǹkan náà fi tàn yàn báyìí téèyàn ò tẹ̀ ní ráàyè. Téèyàn bá gbé asẹ̀tì dání nígbà míì tó bá bẹ̀ sí tẹ̀ tó ń tẹ̀ láti inú pele sí pele tó ń tẹ̀ oríṣiríṣi nǹkan tó bá fẹ́ rí oríṣiríṣi fíìmù tó bá fẹ́ rí ló máa rí bẹ̀ á tẹ̀. Ṣé irú ẹni yẹn lẹni kó ní àkókò fún àdúrà. Ibẹ̀lẹ̀ lòmíì ti ń jábọ́. Àwa ni Ọlọ́run ni ò ṣe. Ọlọ́run ṣe ìwọ ló kùnà. Padà sí ilahi ibi ti Olorun fi e si igba ti Abraham do ni lai ti Olorun fi si Olorun ani ma de wo leni lati so e di nla to ba lai danwo koja ki se pe Olorun o fe ran Olorun fe gbe ega ni akaba ta fe fi gbe ego keniyan akaba idanwo la fi gbe Joseph depo prime minister akaba idanwo la fi gbe Esteri depo ayaba akaba idanwo on la fi gbe Mordekai depo igbakeji oba akaba idanwo la fi gbe eyan debi giga nigba to Olorun ba dan ewo so ja Olorun kule nigba to Olorun ba dan ewo so so pe ta ni je Olorun ko ah eleyi ti poju ru danwo wo leleyin o ni Abraham no ma e kan soso yen wa fi ru bo si mi Abraham o ba Olorun jiyan ogu ese lo de gbegbe se o gbegbe se o de mo omo yen o de nlo o ku de kan de bi so ti ma ru bo omo yen wa be lo baba daddy ijo ta ti wa nse ru bo a ma mu agbo dani nisi bayi na nikan la mu dani ati gita fe bi so agbagbo ta fe fi ru bo da Abraham na Olorun ti kala yo pese ore agbo fun ebo sisun nigba ton ba de bi to ti ma ru ebo ton o ko gijo ko gbogbe lo wa ni omo mi ma binu o iwo Olorun so pe ko fi rubo omo na o agi ko ba baba ija pata o de di omo yen o de lowo o de lese bo je fe gbo bele bayi to lo mo pe o ti mura ni aja re bibeli wi pe imura aja ti eniyan ni lati odo Olorun ni dawo gbogbo o mo nkan to daju ninu aye to le fi fun emi Olorun Olorun wa be si bura Abraham mi ma gan ti mo le fi bura o ite ohun ite ogore o wa be si fi bura Olorun fun ara Olorun fi ara n bura wi pe Abraham ni ti bibu kun ma buku fun iru ọmọ ẹ yóò dàbí ìràwọ̀ iru ọmọ ẹ yóò kún gbogbo ayé Abraham nínú gbogbo láyé wọn ní gbàgbé orúkọ rẹ Ọlọ́run á bẹ̀rẹ̀ sí súre fún ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí gbogbo ohun tí Ọlọ́run sọ fún Abraham gbogbo ẹ̀ ló ṣe títí dèní tí àwa fi ń pera wa ní ọmọ Abraham ẹgẹ́ kí a gbàdúrà à ń tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín ayin lógo torí pé ẹ̀yin ni Ọlọ́run ọ̀rọ̀ a dúpẹ́ torí pé ti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ lè ní lórúkọ Jésù kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ yín bí Ọlọ́run ti ń pè yín ẹ̀mí èṣù kò ní tàn yín jẹ ẹ̀mí èṣù kò ní tàn yín jẹ ẹ̀mí tí ń bèèrè pé ta ni Ọlọ́run tẹ̀yìn ò fi gbọ ohun rẹ̀ gbọ́ kò ní tàn yín jẹ lórúkọ Jésù kọ́lọ́run kó ṣi yín níye ọ̀rọ̀ tẹ́ gbọ́ lè ní kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ yín kẹ́ jẹ́ ìpè tí Ọlọ́run pè yín kẹ́ jẹ́ ìpè tí Ọlọ́run pè yín bí ẹ ti ń jẹ́ ìpè kọ́lọ́run gbé yín wọnú májẹ̀mú tuntun kó gbé yín wọnú májẹ̀mú àṣeyọrí kó gbé yín wọnú májẹ̀mú ìgbéga kó gbé yín wọnú májẹ̀mú ẹ̀mí gígùn kó gbé yín wọnú májẹ̀mú ìṣerere kó gbé yín wọnú májẹ̀mú ọ̀nà ńlá kó gbé yín wọnú májẹ̀mú ògo láti èní lọ ayé yín kò ní wà nínú òkùnkùn mọ́ ẹ ti wọnú májẹ̀mú tuntun ẹ ò máa gbé inú májẹ̀mú tuntun èso onílé yín kúrò ń bẹ̀ gbogbo rere tọkàn yín fẹ́ lọ́jọ́ tó ti pẹ́ Ọlọ́run bẹ̀ sí ṣe fún yín ẹ ò ráàánú gbà bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa.

0: for any of our M-Copper shop within near you. You still fit located of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now now.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mámádọ̀ ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi. Ṣoṣo ló lè jẹ́.
5: Mámádọ̀ ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mámádọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mámádọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mámádọ̀ lónìí.
6: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
7: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
7: yẹn. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
11: Life is exciting on Adaba FM.

0: is what number 141B Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Number 141B Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Call 070-670-65267. 070-670-65267. Dr. Dix, your head is our concern.
1: Akin kabo si ele to Dr. Dix ele to je pe won lo tin ati gbo lona gbalode lati buju to kude kude ka to lara eda oro kan bi 2 years ago mi atore mi kan travel an go kere kere kere ni be se moto on ka ma lo jare ari bi mechanic bi meji meta lo bi ona lakure igba ta wa de arin igbo okiti pupa si gbogun ibe ni moto break down si a se se wa pe contact wa lakure o se se wa bill wa evening won se se wa mu bank to tu oko won se se tu e wa si akure a se se asowo yen nkan ti a ni ka ma se tele a se se to wa se bena la gwara siri agwara won sa de break down o ma fun ni awon ami kokan o ni doctor dis n gbadura pe ki a jin di ara ko ma je kara gbugbu wa ko ma le ti yan ba tin gbadura yan ma se ami to ba se ti ri sign wi pe oko ara ti fe engine ara ti fe denu kole titi to awon to mo ni pe lo akin kabo
2: e se olotu a ku ile yin ara ile a de ki yin pe e ku ojo meta a se alafia ni aba yin agba ni adura gege bi se wa pe ki ajinde ara ki o ma je ki ara gbogbo wa ki o si ma le e se olotu
1: to a re ojo mu so lokun ore je ni gangan ni wa ba oni ti e pade lori eto yi tori a mojo teyan sun teyan to si ni akan jina ni ba ake lori fa ru eleyi o wa de soju furu eyan mojo ta duro eyan gba kira ni le ni
2: e se olotu ni akoko illustration ti e fi wole leni o je very important one nitori pe oni se lopolopo pelu idanileko ti eni gege bi e se mo pe nigbakigba ti a ba ti wa siri afefe lati ile ise Dr. Dix Natural Healthcare Clinic awa lati add more knowledge about your health awa lati mu amukun imo yin nipa eto ilera ati lati le je ki e mo pe ona bayo wa ti e ba ni idea kan tabi ekeji ti o ndani ni amu tabi ti o yo yin lenu fun eyin ti o je pe en gbo eto Dr. Dix Natural Healthcare Clinic fun igba akoko ni ojojo aje ni ojojo Friday ojojo Friday ni a ma wa ni ori afefe fun ilani loye nipa ilera ni orisirisi ati ona abayo nomba ti e le pe oga agba ile ise Dr. Dix Natural Healthcare Clinic si nigba gbogbo ona ni 070-670-65267 070-670-65267 address wa wa ni number 141B Hospital Road opposite Futa Teaching Hospital leti ti a mo si General Hospital ni aye atijo e se olotu eto ti a mu wale ni idanileko ti a mu wale ni o je idanileko ti eniyan pataki julo ti o ba je okunrin to gbodo mu ikale ko joko ko gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ nítorí pé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ṣàlàyé lẹ́ẹ̀kan lótú pé tí ènìyàn pé ara ènìyàn kò kí n ṣàìdé kò n ṣàìdé break down bí mọ́tò lè fi mọ́tò ṣe àpèjúwe àpẹẹrẹ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí ó ṣe rí náà nìyẹn nítorí pé ṣe rí àìlera tí a fẹ́ mẹ́nuba lẹ́ni ó ṣe pàtàkì torí pé a ti treat ẹ̀ rí lórí ètò yìí ṣùgbọ́n nígbà tí wọ́n bá ní nǹkan tí wá wà endemic ó ti wá da
1: ó ti di tọrọ fọ́kálé
2: nísìnyí torí pé tá a bá rí patient bíi mẹ́wàá lọ́kùnrin léni bíi mẹ́rin sí márùn-ún ni wọ́n máa ní ìdojúkọ létí àmì sọ̀rọ̀ nípa yìí àti pé ní ayé ìgbà kan àìlera yìí awon to ba ti gbera si to tin gbera si agba ni o saba ma nyo lenju sugbon ni aye isin ati wa ri pe ati awon ti o tile ti de agba ti o ti de ipo agba to be ailera yi o ti wa common among even the youths kini ailera ti an soro nipa yi ailera ti an soro nipa ni ailera ti an pe ni ailera prostate. It is called prostate disease or prostate condition. Tabani ka wo nkan ti an pe ni prostate yi o je yara kan kekere to je pe okunrin nikan ni o ma ni eyara ti an pe ni prostate yi okunrin ni o ma ni obirin kini sugbon kini idi to se kan obirin na ni pe o le ma je pe baale yin lo ngbo ito ile ni kede ti ma se akiyesi nkan kan to nsele ni ara baale yin ka won gan ki won ma ti le fura si ko je pe eyin le ma ta won lolobo pe se ko ye ki wa lo se ayewo nipa nkan ti mo se akiyesi tori pe iro e ti sele ni lara awon ti a ma riri to je pe toko ti yawo nigba ton de iyawo yen gan lo se akiyesi pe o dabi en pe bi oko n se o se n se pe nkan kan o n yo lenu ohun lo wo oko e wa si ile iwosan Dr. Dick's Natural Health Care. Today, wa shalaye pe on ri nkan ba apere bayi ni ara okan pe dokita kilo e ba wa ye ba le wa wo ngba ti a de yewo gege bi o se ri na ni so ailera yi okunrin lo ma n baja sugbon iwo to ba je pe boya ba le o ni orin ofe lati gbo eto ile ni iwo na mu gege ko mu biro tabi pencil pẹ̀lú pépà kó máa kọ àwọn àlàyé tí a fẹ́ ṣe ìtúrí àlàyé ẹ̀kúnrẹ́ rẹ ni.
1: tàbí tán bá jẹ́ bí ìbálé tó jẹ́ gé bọ́kù bá breakdown pátápátá wọn ọkùnrin ọ̀rá bí ò bá breakdown tán wọn ní dáàdì.
2: ó ní kọ bí ara sí torí pé nǹkan tá à ń sọ yìí ó ti ń ṣẹlẹ̀ ní ara ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n déyìn pé kò tí ì dé the climax kò tí ì dé the complication stage kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní ìfurasí pé àìṣedédé kan ni ó ń yọ ọkàn lẹ́nu. Now sharing prostrate tan soro nipa yi orisi ailera meta ohun lo ma nsele si eyara ti an pe ni prostrate akoko oni eleyi tan pe ni benign prostatic hyperplasia eleyi la awon eyan ma npe ni prostate enlargement generally the common term ekeji oni eleyi tan pe ni prostatitis that is the inflammation of the prostate gland or infection of the prostate gland then eleketa oni eleyi tan pe ni prostate cancer or adenocarcinoma eleyi ni jejere ti o ma n sele ni prostate gland yi awon ailera meta yi won ni common symptoms to je pe ti eniyan ba ti n se akiyesi awon nkankan ti o n sele ni ara ohun gege bi okunrin o nilo lati to ile iwosan lo fun ayewo screening of the prostate nítorí pé olótú gẹ́gẹ́ bí mo ṣe sọ tọkùnrin márùn mẹ́wàá bá wọlé lénìí márùn nínú wọn àti ní àìlera kan tàbí ìkejì nípa prostrate yìí nípa àyín ṣàkíyèsí ẹ̀ tó dẹ̀ ni so ìwọ ọkùnrin tó bá ti pé ogójì ọdún sókè tẹ́lẹ̀ 50 ọdún sókè ni olótú ló ti wà compulsory láti máa wá fún prostrate screening ó kéré tán ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà yẹn méjì lọ́dún ìwọ tó bá ti pé ọmọ 50 ọdún 50 years and above ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan lótú àwọn under 50 tó ti ní ìdojúkọ prostrate challenges lénìí bóyá prostrate enlargement ni bóyá prostrate cancer ni tàbí bóyá prostatitis ni ó ti wá wọ́pọ̀ gan ju 30 lọ so medical research ti wá gé ọjọ́ orí yẹn wá sí lẹ́ǹsìn pé from the age of 40 now you have to be having your prostate being checked or screened once in every 6 months. Ìdí tí ó ṣeṣe pàtàkì gan nìyẹn olótú now kí ni àwọn àmì tí ènìyàn máa gbọ́dọ̀ tètè máa fura sí ìwọ tí o bá ti jẹ́ ọkùnrin tó ti pé ogójì ọdún sókè nísìnyí àwọn àmì wọ̀nyí pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n a mú eléyìí tó jẹ́ àmì méjìlá tó ṣe pàtàkì méjìlá a dẹ̀ fi ká farabalẹ̀ láì jẹ́ pé a fo ìkankan náà ẹ̀ ká máa mú ní kánmọ́kánmọ́ nítorí àkókò àkọ́kọ́ tó bá ti jẹ́ ọkùnrin a ní nǹkan tá ń pè ní nocturia tó jẹ́ pé tó bá sùn lálẹ́ o máa ń rí pé o máa ń tọ̀ bí ẹ̀mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ kílẹ̀ tó mọ́ that's frequent urination is one of the cardinal symptoms for prostate issue. Normally, the prostate ibatin change, the nature of prostate ibatin change, you know, to the pay, or ya, otin develop some kind of growth, tabi otin enlarge, ubi oshe yellow, tabi otin wa inflamed, o man jeki ito, ki o man mo eniyo, wele wele, especially ni, ale, akoko niye, to batin to, wele wele lale, make sure pay, o lo to bati check, to bati screen ni prostate ye, make sure pe it has become a compulsion for you. Go to Dan Conti, Oma di pe, konini, ona ba yo tabi pe, adi pe oti bosi ori, LKG. Olo tu ti omo kwa iban to, ti prostate health e ba wa in a good state. It omo kwa in, Oma nse shara, shasi wa juni. Dungo to ma ti shakye zi pe, ito e, bo shen to, po weak, tabo slow, ito nye oyo gara gasi wa ju, o konda si, wa ko kon da si ile ko shan ko lo garaga si waju then agbara force titon yen fin jade o week ago is another very cardinal symptoms that requires your prostate to be screened. Eleketa ti eniyan ba ri pe ti o n ba fe se igbonse a ma n pe nkan ni urgency o ni agbara lati mu itomora iton yen kon ma de lojiji ko to de ibi to fe to si opopolopo igba a ri pe ito ye o se kini o tin kan si o ni sokoto an pe yen ni urgency yen ni pe it's a sign that you need your prostate to be checked o di meta ikerin o ni nkan tan pe ni hesitancy yen ni pe eniyan fe to ngere ti eniyan ba ti fe to to ba de bi ito o ye ki o de bere si to ni sugbon eniyan wa de bi to ti fe to o wa n du iseju meji
1: meta
2: ito jade ito wa de mo pe ito yen o ngbo ninu sugbon ko wa yen la npe ni hesitancy. Your prostate need to be screened to know if there is a problem. Then ole ita npe ni incomplete voiding yen ni pe eniyan to sugbon gba to to o ri pe ito yen sise ku sinu sugbon ito yen ko jade and ni feelings yen pe ito yen oti ko ti ton ninu sugbon ko jade ade to ma npe leyi na ni dribbling a ma npe ni dribbling gba mi to je pe teni elomi ba ti totan adi pe o ti wo sokoto tan laimo ito yen kon tun se kini o tun bere si jade a npe yen ni dribbling urine dribbling is a very important symptoms to check for your prostate to be checked. Then interrupted urine stream yen ni pe eniyan to lo o da rin meji ito yen saide o saide da duro funra e ki se pon lo interrupted ito yen saide wa interrupted o chef o tun ni lati tun ni suru die ko to di pe ito yen tun ko tun bere si jade involuntarily iyen je ikeje e je ka de odi keji lohun lo tun ki a to continue lati se alaye iyoko.
3: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
4: Let's treasure the gift of a body that's true.
3: At Dr. Diggs, nothing compares.
1: Akin Kabo, ti e ba n gbo eto yin eto Dr. Disney ti e ba fe pe won number 141B ni doju koju Futa Teaching Hospital ibe ni won wa ele ta mo si State Hospital tele number ti ele pe won si o ni
2: 070 670 652 67 070 670 652 67 ẹṣẹ́ olótú
1: ẹjá tẹ̀síwájú
2: gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé bọ̀ àwọn àpẹẹrẹ àwọn àmì tí a gbọ́dọ̀ máa fúnra sí ẹ̀rí pé nínú àwọn àmì bíi méje tí a ti sọ sẹ́yìn ó ní lọ́pọ̀lọpọ̀ ṣe pẹ̀lú state nature bí ìtọ̀ wa ṣe bó ṣe yẹ kó rí bí ó ṣe yẹ ká ṣe tọ̀ sí bó dẹ̀ ṣe yẹ kí ìtọ̀ wa kí ó jáde sí tàbí bí ó ṣe yẹ kí ó rí nígbà tí a bá ní láti tọ àbí láti ṣe ẹyọ
1: fún ẹyin tí ẹni hami ìdẹgbọn nǹkan tó sọ mo lè rí ibi méjì sí mẹta mú bẹ ó wá jẹ pé lóru òun tó wẹlẹwẹlẹwẹlẹwẹlẹ àpẹẹrẹ kan nu ẹyọ ẹyọ kó ṣe sárasà ṣùgbọn ibi pọpọlọ tán kò ní strength
2: force
1: bi pipe tí ò ní force tó fi spray oko tí ò ní force ìkànnì yẹn dẹni ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé tí o bá ń ṣe ẹ̀yọ́ wà rí pé nínú ẹlọ́run o fẹ́ tọ̀ ìtọ̀ jáde o hesitate ni irú nǹkan bẹ́yẹn ò dáa afurasí kan nìyẹn dẹni ọ̀pọ̀lọpọ̀ ọgbà wà á tẹ̀rù pé o ti ṣẹ̀yọ́ tán wà á dá mẹ́ra sára ẹja tẹ̀síwájú.
2: bẹẹni olótú ẹ ṣe ara wọn àìṣedéédé tí àìlera prostate wọ̀nyí tí ó lè fà gẹ́gẹ́ bí a ti ṣàlàyé lẹ́ẹ̀kan sí eléyìí tí mo fẹ́ mẹ́nu bà yín sìn ó jẹ́ eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan máa ń rò pé ó kàn máa ń wáyé ṣá ni ṣùgbọ́n ìwádìí ìmọ̀ ìṣègùn fi hàn wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ní prostate issue òun ló máa ó máa ń result sí eléyìí tá à ń pè ní erectile dysfunction. ìyẹn ni pé kí
1: ọmọkùnrin má gbéra dáadáa
2: kí ó má gbéra bí ó ṣe yẹ kí ọmọkùnrin má lè ṣàdé sọ pé nǹkan ó gbéra òun fẹ́ kó gbéra ó dẹ̀ gbéra bẹ́ẹ̀ eléyìí là ń pè ní erectile dysfunction tàbí ènìyàn ò fẹ́ ní ìbáṣepọ̀ ó di pé nǹkan ọmọkùnrin kò gbéra prostate issue is one of the causes of erectile dysfunction. kì í ṣe pé kéèyàn kan ṣàìlè lọ máa mú oríṣiríṣi kókò máa kó oògùn jẹ o ti ṣe àyẹ̀wò prostrate yẹn have you screened your prostrate maybe that is the root cause of your erectile dysfunction issue. then charity prostrate yìí bá ti pẹ́ lára ń gbà mí tó bá especially eléyìí tó bá jẹ́ pé ó ní jẹjẹrẹ ó ní prostrate cancer ó máa ń ṣẹlẹ̀ tí ó pé ó máa ń fa àwọn discomfort àwọn pains nínú egungun tó surround ìbàdí wa léyìí tí à ń pè ní bíra hips wa ni o bóyá lower back ni tàbí even the thighs nítorí pé gbogbo àwọn nerves tó surround the prostrate yìí òun náà ló connect mọ egungun ẹ̀yìn wa low back ó bá ṣe rí pé ọmọ ẹ̀yìn máa ń dùn ẹ́ ṣá nígbà gbogbo tó dẹ̀ ti logun tó ti ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tó ń fa ẹ̀yìn dídùn yẹn ó ṣe é ṣe your screen cancer your screen prostrate yẹn you may be having a prostrate cancer without knowing. bóyá ó dẹ̀ jẹ́ pé ó máa rí pé àwọn ibi tí ó jẹ́ groin àwọn abẹ́nú ẹ̀ o sábà máa ń ní discomfort bẹ́ẹ̀ o máa ń ní pain bẹ́ẹ̀ tàbí gbogbo àwọn ibi tó ṣáà ní ṣe pẹ̀lú ibi nǹkan ọmọkùnrin wọ̀nyí tó jẹ́ pé o máa ń experience the pains níbẹ̀ o ní ṣe lọ́pọ̀lọpọ̀ pé o yẹ kí o lọ ṣe àyẹ̀wò ipò tí prostrate yẹn wà kó má ti dà tí o máa dé the later stage tí àbáyọ ẹ̀ tí ọ̀nà àbáyọ ẹ̀ tí o máa wá jẹ́ nǹkan tí o ti bọ́ sórí tán. then tí a bá rí pé tí ènìyàn bá ń tọ̀ tó bá rí pé color àwọ̀ tí ìtọ̀ ń tún mú ó fẹ́ pọ́n oníkan tá a máa ń pè ní gbígbà tá a bá sọ pé ìgbà míì ẹ̀jẹ̀ yìí kò ní jẹ́ ẹ̀jẹ̀ téèyàn lè rí tó jẹ́ pé tó bá wò ó kò ní lè rí à ń pè ní occult blood ní inú ìmọ̀ ìṣègùn à ń pè ní occult blood tó jẹ́ pé òun rí o lè má rí ṣùgbọ́n kọ́lọ̀ ìtọ̀ yẹn kò clear bó ṣe yẹ kó rí ó lè jẹ pé àwọn ẹ̀jẹ̀ tí ò ṣe fojú rí àwọn ẹ̀jẹ̀ tíntìntín òun ló ń ṣe
1: ìdí kọ́lọ̀
2: ó ti dàpọ̀ mọ́ ìtọ̀ yẹn tàbí ìtọ̀ yẹn wá ní kọ́lọ̀ bíi kólà kọ́lọ̀ bíi coca-cola tàbí ó kàn pink ó nílò àyẹ̀wò láti mọ̀ bóyá jẹjẹrẹ ti ń ṣẹlẹ̀ nínú prostrate yẹn ni then a tún ní bóyá èèyàn ń tọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pain o kàn ń tọ̀ nígbàkigbà tó bá fẹ́ tọ̀ o máa ń ní ìnira o máa ń ní pain o máa ń ní burning sensation nínú o ṣe ṣe kó jẹ́ infection tàbí prostatitis òní oyọ onítọ̀n lẹ́nu. then tí a bá tún wá rí pé bóyá ibi tá à ń pè ní perineum inu ibi arin ibadi wa awon to ba se je onimo esegun lo le se alaye sugbon nkan ke nkan to ba ti je pe ohun experience a discomfort inira to ba di pe o fe to tabi nkan to ni se pelu gbogbo ibi nkan omokunre ni
5: bayen abeni olotu idi ti a fi je ki awon eniyan na mo in case to ba je pe o ti e o je nkan to ti e ka si sugbon o ti ri awon aderemo yi tele e ba ti dele ise Dr. Dix lo ni a ma se a ma fun yin ni form to ma je ki e le lo se iru ayewo yi
1: awon tun ba ti to je pe won ti so awon ti ni o je ni awon ogun to le koju e lodo
5: yin olotu e se pataki idi ti a fi wa lori afefe na niyan nitori ile ise Dr. Dix National Healthcare Clinic ti a ba ti mu eto keto wa lati dawon eniyan wa leko benon ka tu mu wa sori afefe ati pese ona abayo sile gege bi ere se mo awon ogun ti a nlo ni ile ise Dr. Dix National Healthcare won je 100% natural medicine ti o je pe a ma n ko awon ogun yi wa lati oke okun lati awon orile ede ti imo isegun won nipa lilo ti wi ati egbo ti o ti dagba soke gan bi orile ede America, bi orile ede Canada, orile ede India, orile ede China ati bebe lo ya ti ma n ko awon
1: ibo ni office ni wa
5: office Dr. Dix National Healthcare wa ni number 141B Hospital Road ni Dojukoju General Hospital leti a mo si Futa Teaching Hospital ni Ayode oni number ti e de le ma pe wa si nigba gbogbo ona ni 070-670-6527 070-670-6527
1: wakati o won le bayi ni office
5: lati ojo Monday ojo aje titi di ojo Saturday lati ago mejo aro titi di ago mefa irole oni ele consilation Dr. Dix Natural Healthcare Clinic
1: oruko
5: temi ni Sunday Olowokere the consultant naturopath Dr. Dix Natural Healthcare
1: Olowokere Joseph oni oruko temi agbaladura pe ki ajinde ara ko ma je kara gbogbo wa ko ma le

àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ìjọba àpapọ̀ ń gbé ìgbésẹ̀ láti mú àdínkù bá oye owó táwọn ènìyàn ná sórí ìgbòkègbodò ọkọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá dóòlà àwọn ọ̀dọ́ agùnbánirọ̀ nípínlẹ̀ Kogi. Iran àti ilẹ̀ Amẹ́ríkà ṣe ojú ọ̀nà àǹfààní sílẹ̀ fúnra wọn. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM. Àkùrẹ́ mo kíyin ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ òní.
2: Ìwé aṣọ iléèwé owó ìkẹ́kọ̀ọ́ ẹgbọ́ná ibùsùn kọ̀.
3: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
2: O tún na òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọnù àlàáfíà ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrún jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Na ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
6: Alakẹ, ibo lo n yara lọ báyìí lowurọ yìí. Ọrẹ, oni lọjọ gbigba bẹrẹ ajẹsara nílé ìwòsàn abẹlé wa. Mo mú ọmọ mi lọ gba bẹrẹ ajẹsara rẹ kúrun tó yọ. Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba bẹrẹ ajẹsara ni? Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ ajẹsara ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ fe àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn ọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ ajẹsara tó kàn fún ọmọ mi.
7: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ ajẹsara lè dènà. Abẹ́rẹ́ ajẹsara kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó Health Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
0: Àdàbà 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ gẹ́gẹ́ tí ṣíwájú ọjọ́ òǹlẹ́gbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀ APC níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ fọ̀rọ̀ sí bí wọ́n ti ṣe sísọ lójú àwọn ọmọ òye wọn fúnpọ̀ ààrẹ àti ilé aṣòfin ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú. Àwọn ikọ̀ tó ń ṣàtìlẹ́yìn fún BTO ló ṣagbátẹrù ètò náà, eléyìí tó wáyé nílùú Ifon tó sì ṣàkóónú ìjókòó àwọn adarí ẹgbẹ́, àwọn àgbààgbà jẹ̀sẹ́bí àtàwọn alátìlẹ́yìn yòókù. Ẹni tó jẹ́ olùgbékalẹ̀ ètò náà gbalájọ bí Babatunde ló gbóríyìn gidigidi fún mínísítà tó rí sọ́rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó BTO fún bó ti ṣe ń ṣàtìlẹ́yìn fáwọn ikọ̀ náà káàkiri. Ó sì rọ àwọn ọmọ ẹgbẹ́ láti ṣera wọn ní òṣùṣọwọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ òṣèlú APC. Gbalájọ bí ló wá yànnàná ohun tó ṣàlàyé gẹ́gẹ́ bí àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu láì yọ owó tabua eléyìí tó ń dà sásùn àwọn ìjọba ìpínlẹ̀ sílẹ̀, àwọn owó tó ń dà sí ìjọba ìbílẹ̀, ìrànlọ́wọ́ lórí ètò ẹ̀kọ́ àti ìpèsè ohun amáyémọ́gbà rọrùn jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ ọmọye fún ilé aṣojúṣòfin ilẹ̀ yìí, ẹni Ọlọ́run dá ọmọ ṣùlẹ̀ ló wá pè fún ìṣọ̀kan àti àlàáfíà láàrin àwọn ọmọ ẹgbẹ́. Ó sì jẹ́ kó di mímọ̀ wípé òun lágbọ́kàtà rẹ̀ nínú àwọn ọmọye fún ẹgbẹ́ òṣèlú APC. Lára àwọn tí wọ́n ṣíṣọ lójú wọn, òun náà ni ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ní ifá wọn ti yàn gẹ́gẹ́ bí ẹni táwọn ó tẹ̀lé fún ipò ààrẹ, Sẹ́nẹ̀tọ̀ Jíde Ìpínṣàgbà fún ẹni tí ó díje fún aṣòfin tí ó lọ ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ Ondo àti Olúwàtìmẹ́yìn Adélégbé fún ẹni tí ó lọ ṣojú ẹkùn Ọ̀wọ̀sẹ́ Lábújá. Aṣòfin tó ń ṣojú ìlàjẹ ẹsẹ̀ odò Donald Ọjọ́gọ ló ti sísọ lójú ìṣe àkọ́kọ́ ètò ìrónilágbára rẹ̀ fáwọn obìnrin, àwọn ọ̀dọ́ àtàwọn àgbà ẹlẹ́kùn tó ń darí. Ètò ọ̀hún ló fi ṣàtìlẹ́yìn fún ó lé ní 300 àwọn ènìyàn ní ẹkùn ìlàjẹ kejì àti agbègbè àpọ̀ ìlẹ́sẹ̀ odò òjàkodì mímọ́ wípé ètò ọ̀hún ń lò wà láti lè fi kún ìgbáyégbádùn hàn àti láti lè pèrò sọ́kàn lẹ́sẹ̀ kòkó ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ àwọn tí wọ́n jàǹfààní ọ̀kọ̀ọ̀kan nínú wọn ni wọ́n gba 50,000 owó náírà pẹ̀lú 10,000 gẹ́gẹ́ bí owó ìrìn àjò lọ sí ibi tí ètò náà ti wáyé ọjọ́gọ ẹni tí arábìnrin Olamide Falana tó ṣojú fún jàkòdì mímọ́ wípé àwọn tí wọ́n jàǹfààní ètò náà yóò ṣàmúlò rẹ̀ láti lè mú àgbéǹde bá ọrọ̀ ajé wọn àti ìgbáyégbádùn wọn 50,000 owó náírà ọ̀hún ń lọ wá rọ̀ wọ́n láti lò ó gidigidi fún bó ṣe tó àti bó ti yẹ bákan náà ló pè fún àtìlẹ́yìn wọn fún èròǹgbà òṣèlú fún ààrẹ Bọ́lá Tinubu ọ̀kan lára àwọn tó jàǹfààní ètò náà ẹsẹ fúnni Roslyn dúpẹ́ lọ́wọ́ aṣòfin ọ̀hún fún ètò náà ó sì jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún nígbà tí ìdìbò míì tó bá dé ẹni tó jẹ́ olùdarí àti aláṣẹ iléeṣẹ́ Skystream Nigeria Limited Adékunlé Fádìrán ló ṣàlàyé ètò náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn èròǹgbà ìrètí ọ̀tún tó wà lóde ó fi kún wípé wọn yóò ṣe kẹnú ẹ̀ káàkiri gbogbo àwọn ìlú tó wà ní ìlàjẹ ẹsẹ̀ odò àwọn adarí ikọ̀ tó ń pèrò sọ́kọ̀ lẹ́sẹ̀ kòkó fún Tinubu nípínlẹ̀ Ondo ni wọ́n ti jẹ́kodì mímọ̀ wípé àkàrà ojúde àpọ̀n tó ń ta warawara òun làárẹ̀ Bọ́lá Tinubu nípínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ bó ṣe jẹ́ wípé ogunlọ́gọ̀ ìbò òun ni yóò rí nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú láìro ti ìpínpín táwọn ènìyàn kan sọ wípé ó wà nínú ẹgbẹ́ òṣèlú APC olùdarí gbogbogbò fún ikọ̀ náà Saka Yusuf Ogunléyè ló pa bí ọ̀rọ̀ náà nílùú ìjù ìta ògbólú níbi tí àwọn ìyá alájẹ babalọ́jà jákèjádò ìjọba ìbílẹ̀ àríwá àkùrẹ tí wọ́n ti gba ìrónilágbára owó lábẹ́ ètò ẹ lọ sọ́lọ́jà tí mínísítà tó rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó tó ṣagbátẹrù ẹ̀ Ogunléyè ló wá jákòdì mímọ́ wípé àbájáde èsì ìdìbò tó ń bọ̀ níwájú òun ni ó rọ̀gbọ̀ kúlé ìpèrò sọ́kọ̀ lẹ́sẹ̀ kòkó tó nítumọ̀ ó sì fi àfọkàntán rẹ̀ léde nínú ètò tí ẹgbẹ́ náà tó ń ṣe láti lè fagbára ró ìpèrò sọ́kọ̀ fáàrẹ̀ Bọ́lá Tinubu jákèjádò ìpínlẹ̀ Ondo olùdarí ètò ẹlọ sọ́lọ́jà náà arábìnrin Lọlá Fágbemí ló wá yànnàná àwọn àṣeyọrí eléyìí tí ìṣèjọba tó wà lóde tó ti ṣe lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ó sì jẹ́ kó di mímọ̀ wípé ìtẹ̀síwájú náà ó ní òní dópin síwájú àti síwájú sí i. Ààrẹ Bọ́lá Tinubu àtàwọn gómìnà ilẹ̀ yìí ni wọ́n ti mórí oko sọ̀dọ̀rùn báyìí láti mú àdínkù bá oyè owó ìgbòkègbodò nípa fífojú sun àmúlò afẹ́fẹ́ gáàsì àti pèsè ọkọ̀ òun nínà Tinubu ló sì sọ lójú ọ̀rọ̀ náà lẹ́yìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn gómìnà ó ní èròǹgbà ètò náà ni láti lè jẹ́ kí àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n jẹ mùlà àǹfààní eléyìí tó bá àyípadà nínú ohun àmúṣagbára ìgbàlódé dé ó jẹ́ kó di mímọ́ wípé kò ní ní 100,000 ọkọ̀ òun ni wọ́n ti yí padà sí eléyìí tí ó mọ̀ lu afẹ́fẹ́ gáàsì jákèjádò ilẹ̀ yìí àti wípé ó lé ní 100,000 àwọn ohun àyípadà rẹ̀ òun ni wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ àgbàtán la ṣáà ń gbọ̀lẹ̀ bá a daṣọfọ́lẹ̀ ó yá pa lára ni ò ń ló mú kí Tinubu jẹ́ kó di mímọ́ wípé ìjọba ń ló ń kẹ́nà agbègbè àyípadà ọkọ̀ sí eléyìí tí ó mọ̀ lu afẹ́fẹ́ gáàsì àti wípé ilé ìpọ́npọ́ rẹ̀ gangan náà ni wọ́n ń ṣe àgbékalẹ̀ àwọn ètò rẹ̀ jákèjádò ilẹ̀ yìí ó fi kún wípé wọ́n ti pàṣẹ wípé ń ṣe ni kí wọ́n ṣe 600 ilé ìpọ́npọ́ afẹ́fẹ́ gáàsì ọ̀hún jákèjádò ilẹ̀ yìí láìyọ ti 600 rẹ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ rí láti lè mú kí gbogbo rẹ̀ kó pé 1,000 lọ́wọ́ tá a wà yìí ó fi kún wípé síwájú sí oníwọ̀n yóò mọ ṣẹ̀dá àwọn agbègbè ìpọ́npọ́ afẹ́fẹ́ gáàsì náà fún àwọn ọkọ̀ tó bá ń lo afẹ́fẹ́ gáàsì láti lè jẹ́ kó kárí ilé kárí oko orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ti pàṣẹ sísísọ lórí ìjọba àpapọ̀ ló ti pàṣẹ síso ẹ̀rọ ẹlẹ́yinjú àṣà CCTV mọ ibi afárá First Niger láti lè fòpin sí báwọn ènìyàn kan bí wọ́n ti ṣe ń jí àwọn nǹkan tó wà lórí afárá náà bíi ìdè àti àwọn ẹran rẹ̀ bí wọ́n ti ṣe ń jí kó lọ. Mínísítà tó rí sọ̀rọ̀ iṣẹ́ òde Dave Umahi ló pa bí ọ̀rọ̀ náà tó fàṣẹ òun léde lákòókò tó ń ṣe àbẹ̀wò sáwọn apá kọ̀ọ̀kan níbi orí afárá ọ̀hún nínú èyí tó ti rí bí àwọn àtìláàwí fìrìndíọ̀kẹ́ bí wọ́n ti ṣe yọ àwọn ìdè àwọn irin àtàwọn nǹkan tó ní kìmí lórí afárá ọ̀hún lọ. Umahi jẹ́kòdì mímọ̀ wípé jíjí ìdè náà a lè àwọn ohun èlò kọ̀ọ̀kan lórí afárá ọ̀hún ni yóò mú kí orí afárá ọ̀hún kó léwu gidigidi láti rìn
8: minister wa jako di mema wipe yosho gidi lati le da awon ide na pada ati se awon atunse kokan tori wipe afara ohun in lara tin kan umayi eni to se abewo si afara second ninja lo wa tun ri awon agbegbe kokan nibi ti awon kotokoto to ti ba ibeje to si je wipe yo je ewu nlala fun awon arinrin ajo o wa pase fun oludari ise nipile Anambra engineer Timothy Emenike lati ra awon ide ko si bere atunse lori awon afara ohun ko loju to sepe ewe minister tori soro se ode senator David Umaye en lo te pase fefe panpo fi gbe oludari ile ise Atlant Nigeria Limited lori wipe ile ise ohun in loko lati se ise akase eleyi ti won gbe fun leyin ti o ti gba bilionu 14 owo naira gege bi owo ise Umaye lo foro na lede lakoko to nse ayewo si opopo na hun iyen ni agbegbe agbo wo asaba to begbe wo onisa iyen ni ipinle Delta o jako di memo wipe inu ohun odo gidigidi si ise ti awon agbase si ohun se bo se je wipe odi ni ida 30 pere o ni won sise lori e minister ohun nlo ni ohun ti kan si oludari gbogbo fun ile ise na saju lati so fun wipe ki won pada soju ona na ki won se pari ise akase ohun ko loju to se pe sibe sibe nse ni oni oludari ile ise ohun nlo fun ko lagidi o wa pase bayi fun awon adari lati wa eni to je oludari gbogbo fun ile ise Atland na ri ki won fi papo fi gbe ka won lase si gba awon owo eleyi to ti gba ku pada lowo re on ti tan lodun egun o to ma lagba pada arakaraje ko lo mu ki orilede America koko igba ninu awon iko re kuro lorilede Nigeria awon iko ologun ohun oni won ko wa sorilede Nigeria ni kutuwa e odun 2026 lati le se iranlowo ninu gbogbogun ti awon iko alakatakiti ISWAP iroyin jako di mimo wipe kiko awon onitohun kuro ni orilede yi oni yo dopin nigbati o ba fi di opin osu kesan iroyin kan lo wa jako di mimo wipe orilede America oni ki se wipe o n fopin si ajosepo re lori eto abo pelu orilede Nigeria o bo se je wipe die ninu awon ologun re yo si wa ni orilede yi lati ko awon ologun le yi nipa ona ti won gba lati tumo bi won ti se njagun si waju si agbenuso fun iko Pentagon nile Adulawo Colonel Becky Aise lo wa salaye igbese na gege bi eleyi ti won ti pari oro lori re orilede America

0: ìnáwó àwọn ajínigbé ọ̀hún tẹ̀ yẹn ní ọjọ́rú tó kọjá yìí nígbà tí wọ́n rin ìrìn àjò agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún saliu afusat jẹ́kudu mímọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ní ẹkùn òfu lẹ́yìn tí wọ́n gba ìròyìn ọ̀hún ni wọ́n kan ṣiṣẹ́ tí wọ́n sì rí wípé wọ́n dòla àwọn enítọ̀hún ó jẹ́kudu mímọ́ wípé ìwádìí ló fi hàn wípé àwọn ọ̀dọ́ agunbánirọ̀ wà lára àwọn ènìyàn ọ̀hún tí wọ́n rìnrìn àjò láti bayelsa lọ sí abuja agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún fi kún wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti da àwọn ikọ̀ ọlọ́pàá amúnimọ́dà sílẹ̀ láti lè ṣàwárí àwọn tó kù lákọlò àwọn ajínigbé ọ̀hún kí wọ́n sì fi mú gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà darin nínú ìròyìn tó jọ bẹ́ẹ̀ 163 àwọn ènìyàn táwọn ajínigbé tí wọ́n pa àkànnàmọ́ ní ìlú woro níjọba ìbílẹ̀ kaima nípínlẹ̀ kwara ò ní wọ́n ti padà darapọ̀ máwọn mọ̀lẹ́bí wọn báyìí lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n ti ń gba ìwòsàn nílùú ìlọrin àwọn ènìyàn ọ̀hún ni alága ìjọba ìbílẹ̀ kaima abubakar danladi ńlọsìn láti ìlú ìlọrin títí wọ ìlú ọ̀hún àtẹ̀jáde kan látẹnu ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn àgbà fún alága ìjọba ìbílẹ̀ náà mohammed baniya filidi ló jẹ́ kó di mímọ́ wípé àwọn ènìyàn ọ̀hún lẹ́yìn tí wọ́n gba ìtúsílẹ̀ kú lákọlò àwọn ajínigbé ni wọ́n lọ gba ìwòsàn nílùú ìlọrin tó sì jẹ́ pé alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ń lọ́mọ̀ ṣáájú wọn padà wálé ìnódédó àtòrí ìyá òun làwọn ènìyàn ìlú ọ̀hún fi gbà wọ́n mọ́ra lákòókò tí wọ́n padà dé wọnú ìlú náà danladi dúpẹ́ gidigidi lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu àti ìjọba ìpínlẹ̀ kwara lábẹ́ ìṣàkóso gómìnà abdulrahman abdulrazak fún ipa tí wọ́n kó láti lè rí pé àwọn onítọ̀hún gba ìtúsílẹ̀ wọn lẹ́yìn ọjọ́ mẹ́fà táwọn agbébọn dàlúrò páàkánná mọ́ àwọn olùjọ́sìn nínú ètò àdúrà wọn ọjọ́ ẹtì nípínlẹ̀ niger ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni àwọn ò tí ì gba ìpè kankan báyìí lọ́wọ́ àwọn kùkùlàjà tó ṣiṣẹ́ náà àti wípé àwọn ò tí ì mọ ohunkàwọn ènìyàn tí wọ́n kò lọ gan ní pàtó kọmíṣánná torí sọ̀rọ̀ ìròyìn nípínlẹ̀ náà obed noho ló fọ̀rọ̀ náà lédè lọ́jọ́bọ̀ ó jẹ́ kó di mímọ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ lọ́jọ́ 21 oṣù kẹjọ ọdún yìí ló ṣẹlẹ̀ láwọn agbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ bọ̀gọ nínú èyí táwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti ya wọ ilé ìjọsìn tí wọ́n sì kó àwọn ènìyàn náà lọ ó fi kún un wípé àwọn ikọ̀ làkúrawa àti ikọ̀ alákatakí ti boko haram ni wọ́n ṣiṣẹ́ ọ̀làbí náà nígbà tó ń bá wọn ìròyìn sọ̀rọ̀ láàárọ̀ òní lóhùn jẹ́ kó di mímọ́ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún kò tí ì gba ìròyìn kankan látọwọ́ àwọn àtìláwí tó ṣiṣẹ́ náà bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́ lẹ́ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM àkúrẹ́ bàbá padà dé àmọ́ jẹ́ kó di mímọ́ fún yín bó ti ṣe ń lọ nílẹ̀ òkèèrè lágbọ̀n eré ìdárayá ẹ mọ́ iye kú ńbẹ́ àdàbà yìí wù yẹ́.
1: ẹni ọdún babaláyé kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dáwọ́ ọ̀dùnú yóò ṣẹ̀ṣẹ̀ ni pàtàkì tún layẹyẹ ọjọ́ òbí jẹ́ nítorí náà ní àwọn ìgbìmọ̀ àwọn ọ̀rẹ́ committee of friends fínkì ẹni wa pàtàkì àyànfẹ́ olódùmarè olórí retí sọjọ́ òbí òjíṣẹ́ ọlọ́run ti ń fi bẹ̀rù ọlọ́run ṣe atọ́nà nígbà gbogbo ẹni ẹbí ń fẹ́ ẹni ará ń fẹ́ ẹni ọ̀rẹ́ ń fẹ́ ààyò gbogbo mùtúmùwà sheik saliu abdullahi kéwúpèmí the first waziri of ondo state ẹ ti sọdún èyí lágbára àlá ẹ ó ṣe púpọ̀ rẹ̀ lókè ìpẹ́ ní àlàáfíà ìdẹ̀ra àlékún ire gbogbo àtọ̀pọ̀lọpọ̀ orí ọlọ́run may almighty Allah grant all your good wishes as you journey through life on this planet happy birthday and many good returns sheik saliu abdullahi kéwúgbèmí a dear friend excellent father and a fantastic husband cheers to a more fulfilling life committee of friends announcer
2: Welcome to Great Prince International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three

0: Students, first position 100% tuition scholarship, second position 75% tuition scholarship, and third position 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emure Ile Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Oba Ile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
1: Sade kò ṣe ọkọ mi.
2: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Hypo.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: ti o n ko ju awon kini yen lara eh idanileko lori eto ilera wa be koko da wa leko pe nkan bayi ni e ma je ko se gugu kan na logun
1: e ti ba
0: oda ele ni e ma je o iwo to ba ni rice o bayi ele ni o ma je ele ni o ma je o se awon kan te ko wa be leyin e tu wa se ayewo awon ayewo a mo pe tawon eyan ba lo si hospital bayi to ma ni won lo se ayewo wa awon lab o ki n se ayewo ofe elo ni won fe mu dani fun ayewo te fe se
1: e se pupo e se olutuwa se ri nkan ti ile ise yi ti won se ni pe won san owo fun awa akose mose to fe se danileko pe e ma bo ni ilu Akure o a fe gbe branch wa tutun si eka eka wa tutun si ilu Akure
0: iyan ile ise Everish
1: Global awon ni won san owo yen fun awa akose mose pe e ma bo e wa ma se ayewo ofe fun awon eniyan ki won le se kini kon le mo pe ilera to peye o le jade lati inu igbogi jade wa so awon to ni ipenija orisiri ko ni je pe owo lo ma le won danu nigba ta ba so pe okay for example sin ta ba ni ko wa si hospital awon private optimo ye to won fi gba card ko se to ma wa so hospital lo ye odo wa sin a gba card wa san wo wa rogun wa ti mo pe won gbudo mo dani sugbon ile ise yi o so kale pe awon eyan e ma je ki nkan kan le yin pada mo to ba ni ipenija orisirisi ipenija oju ni orisirisi ipenija ara ni gbogbo ogun egbe ogun yi o sise fun orisirisi eya ara ni pe ko so ji pada ni
0: ara le ji
1: pepe
0: gbogbo awon eya to ti ku
1: nkan ti ogun yi ti egbe ogun yi so fun wa ki se pe boyo fe lo o lo sibe lati lo sise bi paracetamol rara o ma lo sibe lati lo gbo awon nkan to ku ninu ara a so ji so ibi ti eya ara to ti ji yen o fun rare lo ma wa se ta wa o pe kini nkan ti o da mi bayo je kin ti jade fun rare nkan ti o gun yi believe ni pe ara fun rare ni agbara lati wo ara esan so o gun yi je ka mo pe ara wa o le wo ara esan ni
0: fun rare
1: e wo mo gbe ogun yi mo gbe fun baba kan ni eni ni eni mo ko bi meta fun baba yen ara tisha kan ni lara nbe yen o wa so kankan fun mi o ni ti o ba lo jode ninu gbo o ni o ma ri agbarin ti ojo ba ti ro ti otutu mu a ti jewe a wa duro bayi a duro si abe o ni ko ni duro sabe igi o a duro si ibikan to mo pe igi o nile owo pa o titi tu jo afi dakan agbaranu a ma lo kini agbarin si fi se be otutu o mu sugbon agbarin je ewe ni o ti mo ewe to ye ko je agbarin ti mo ewe to ye ko je to le se iwosan fun ara e orisisi awon eranko yen naa ni won ti mo awon ewe yen so awon ewe yen ni awon eyan wa ti won se iwadii ti won yo awon kan dabe kuro tan yo tan fi se
0: awon le n pe ni stem supplement
1: yes
0: o da e fun wa ni adresi ibi ti idanileko yo ti waye e wa fi ara balẹ e fi pe number to je pe baba se n ko lori eto bayi awon eyan le mo pe yin lo
1: lakoko adresi ibi ta ti fe se workshop yi ta pe ni ayewo a se ayewo ofe fun awon eyan a se idanileko ofe káwọn yìí máa sanwó àwọn yìí ò sanwó ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ni àyẹ̀wò á dẹ̀ tí wọ́n á dáwọn yẹn lẹ́kọ̀ọ́ á jẹ̀ kí wọ́n àwọn yẹn mọ bí egbògi ṣe ń ṣiṣẹ́ sí àti bọ́ ṣe lè bá iléeṣẹ́ ìdòwòpọ̀ àdírẹ́sì ibẹ̀ ni ayọ̀ni opposite ọ̀tẹ́gbẹ̀yẹ junction along ìdánrin road ní òkè àrò Àkúrẹ́ Ondo state mo tún pè lẹ́ẹ̀kan sí ayọ̀ni opposite ọ̀tẹ́gbẹ̀yẹ junction along ìdánrin road òkè àrò Àkúrẹ́ Ondo state àwọn nọmbà tẹ lè pè sí ni 09030437828.
2: Fún gbogbo ẹ̀yin tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkànṣe ètò eléyìí láti iléeṣẹ́ Everish Global Limited ní apá ọ̀tún mi ń bì yìí a tún ní ìyá wa Ìyáàfin Akínfalá.
3: Kalẹ́ sá olóòtú.
2: Ìgbà wo lẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Everish?
3: Ẹ ṣe olóòtú. Orúkọ mi ni Ìyáàfin Akínfalá, ọmọ bíbí ìlú Ìdànrin. Mo ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Everish yìí kò tí ju oṣù méjì. Mo ti káàkiri pẹ̀lú àwọn iléeṣẹ́ tó pọ̀ but bí mo ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí inú mi dùn, ayọ̀ mi kún ju ti àtẹ̀yìnwá lọ.
2: Kí ni nǹkan tẹ́ ẹ rí lọ́dọ̀ wọn tó yàtọ̀ sí tàwọn tó kù? Inú yín ṣe á dùn tó báhun.
3: Nǹkan tó jẹ́ kí inú mi dùn púpọ̀ ni pé ohun tí iléeṣẹ́ yìí gbé dání ìvaàtì ó ń pa gbogbo èèyàn lẹ́rìn-ín, ó pa mí lẹ́rìn-ín, mo wá tún fi mọ àwọn èèyàn náà bó ṣe ń pa mí lẹ́rìn-ín tí mò ń gbowó ló jẹ́ kínú mi dùn ayọ̀ mi kún ju tàtẹ̀yìnwá lọ.
2: Ẹ dúró ìyá wa, oògùn là ń polówó, ewo làbùrù máa ń lògùn ká tún máa gbowó, ebi tẹ́wọ̀n bá lọ rògùn ní ọ̀dọ̀ àwọn tí ń tòògùn èèyàn ó rògùn yóò lò fáǹfààní ara rẹ̀ ni, ewo ti láláàfún ni lówó.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: This mattress won't fit.
4: Struggling to get your mattress through the door? What if better sleep could come in a box?
3: This small box is a foam mattress?
4: Yes. Introducing the VitaFoam Restorer and Compressor Mattresses in box.
3: It's expanding.
4: That's right. They fit through narrow doors, tight staircases, even elevators. No stress, no struggle.
3: And it feels so firm and comfortable.
4: Because it's designed to bounce back, keeping its shape and firmness. With Restorer and Compressor, you get the perfect balance of support and comfort. VitaFoam Mattress in box. Comfort, convenience, and value. All packed in one box. VitaFoam, the fine art of leaving.
5: Vina, Vina,
6: Vito!
5: Vina!
6: Vito!
7: Which one you don't win again?
5: Baba! Now bet where rewards oh!
7: Eh?
5: Bonus points, loyalty offers, VIP packs, and the collect points, they convert them to cash! Hey! Ole me!
7: Ah! Ole you!
6: I beg, show me!
5: Enjoy bet where rewards, play, end points, and win big!
8: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
9: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fìlàgà ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables rẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijì ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Ká sì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tíì pé ọdún 18.
10: Apájọ tí Sheik Bíárínù Ọlá àdúrà gbàgbọ́ mi kí àwọn ètò àdúrà kẹkẹlẹ̀ ọjọ́ Mọ́ndé ilé àdúrà wọn máa yọ lórí ilé àdúrà wọn tó wà lẹ́yìn ilé-ìwé Orímọ́ládé ní Sábọ́ ìlú Ondo. Aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní àwọn àdúrà pẹ̀lẹ́ǹtì tó wà ní Báńkẹ́ Mẹ́rẹ̀fẹ́ ilé olújì ìpínlẹ̀ Ondo. Bí gbogbo ọjọ́ Tuesday àdúrà wọn máa gbìnàyà ní àwọn àdúrà pẹ̀lẹ́ǹtì tó wà ní Tẹ́gbọ́n ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú Ọ̀rẹ́ ìpínlẹ̀ Ondo. Aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ni yóò máa wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlọ́àdúrà prayer city tó wà nídìí Mango ìlú Ọ̀rẹ́. Aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago méje àṣálẹ̀ lòun. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé ìwúlẹ̀ nínú ọ̀làdúrà lónìí? Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
11: Adúpẹ́ fọlọ́run á tún tọ̀ pẹ́ dá.
12: Alhamdulillah rabbil alamin.
11: Ẹni tó ràn wá sí òun là.

0: nígbàgbọ́ òdodo.
1: Yes.
0: Tí ẹ̀yin bá ń páyọ́ Ọlọ́run. Yóò ṣe yín ní ẹni ìyàtọ̀. Yóò sì mú búburú yín kúrò. Yóò sì fi orí jì yín.
1: O gbọ́ mi báyìí. Tún gbọ́.
0: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
1: Yes.
0: Tí ẹ̀yin bá ń páyọ́ Ọlọ́run.
1: Tẹ́ ẹ bá ń ṣe kí ni.
2: Bá ń páyọ́ Ọlọ́run.
1: Ìpáyà rẹ̀ ló béèrè. Páyà rẹ̀ bẹ̀rù rẹ̀ ọba tó tó páyà ni.
2: Àlàkìbárò.
1: Olórin kan kọ ni pé tàlẹ́ni tó tó ṣe èrú èyí.
2: Tàlẹ́ni tó ṣerú èyí bí ó sọ lọ́hún tàlẹ́ni Ọlọ́run ló ń sọ láàrẹ̀ kì í ṣe ẹnìkan. Ó má sì kí ẹgbẹ̀rún èèyàn ó kó fẹ́ ẹnìkan ṣoṣo.
1: Ìjọba.
2: Ó fìyà tí ń jẹ ẹgbẹ̀rún èèyàn ò fi jẹ ẹnìkan ṣoṣo. Tàlẹ́ni tó ń ṣerú èyí bí ó sọ Ọlọ́run ọba.
1: Ẹni ẹnìkan ò lè mú.
2: Àlá kìbárò.
1: Ẹni ẹnìkan ò lè bá wí.
2: Àlá kìbárò.
1: Alágbára lórí ohun gbogbo.
2: Àlá.
1: Èmi ò máa ń tó òfin ààrẹ fún sí.
2: Àlá kìbárò.
1: Gbogbo ẹni tí ń bá dírẹ́fà ju tí a rìn ó lè kọjá jù lé ọrùn.
2: Bẹ́ẹ̀ni.
1: Wòbí ó jàdúà lọ ìgbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ó jàdúà lọ.
2: Àlàkìbárò.
1: Tá bá ní kí ló jàdúà lọ sọ pé ká gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ni. Nítorí pé n tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa gbàdúà lé lórí òun ká ṣàdéhùn rẹ̀ fọ ṣùgbọ́n tó bá lè gbọ́rọ̀ sí lẹ́nu. Ọba sọ̀rọ̀ má sọ̀rọ̀ sí ni.
2: Alá.
1: Lọ fílẹ̀ lọ́kàn balẹ̀. Má dààmú ara rẹ má. Ìpayọ̀ oṣó, ìpayọ̀ àjẹ́, ìpayọ̀ ológun, ìpayọ̀ emèrè. Ọ̀rẹ́ wa, hypertension ó kàn gbé ọ. Torí ronú fa hypertension. Yàtọ̀ fi pé wọ́n fi dá wọn lọ́lá láti ní òjọba òkùnkùn. Ìrònú ń fà. Ìrònú ń fà. Ètí ìrònú bá sì fà. Ó léwu díẹ̀ tàti nínú ìjọba òkùnkùn wàá gbàdúrà yóò lọ. Ètí ìrònú bá dálẹ̀ yóò ti ba nǹkan méjì ẹnu àgọ́ ara. Ètò sì burú jù nù àìsàn ní kẹ́yà ara ẹ̀yà ara ó bàjẹ́. Bí èyíkéyìí inú ẹ̀yà ara bá ti bàjẹ́ ọ̀rẹ́ wa ó burú bó o bá ládùá o lè má bọ̀ mbẹ́ àmọ́ bó o bá ládùá alágbára lè túnṣe tó bá kọ́ tuntun ṣe o lè pààrọ̀ ẹ̀.
2: Àlàkìbárò.
1: Ìtọ́mọ̀ èbò tó ṣe mọ́tò tí kàpẹ́tọ̀ ọbẹ̀ ò bá dáa ó ń pè fún mẹkáníìkì àní dókítà rẹ̀ tán bá ní ọ̀dà mọ́ òní problem Toyota nàbí dánsì kọrí sí kọ́ǹpì wọn ni kò lọ rà mí. Ìtọ́mọ̀ èbò tó ṣe mọ́tò tó ṣe spare part mo jẹ́rì ọlọ́run.
2: Alá kìbárò.
1: Mo jẹ́rì ọlọ́run.
2: Alá kìbárò.
1: Mo jẹ́rì ọlọ́run.
2: Alá kìbárò.
1: Ẹ tí ò sí tí ò lè pààrọ̀.
2: Alá.
1: Ẹnìkan ń gbọ́ mi níbi tó ti ń gbọ́ mi yìí bí omi kawájú rẹ̀ ń ó gbàdúrà sí. Ó mú kó fi kàwẹ̀ èyíkéyìí ẹ̀yà ara rẹ tó ti sọ sẹ́lẹ̀ agbára àtúnṣe wọnú omi bó bá ti mu omi.
2: Amínà.
1: Bómi tó mu omi agbára àtúnṣe tó wọnú omi náà kó wọnú agbára rẹ.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ọba tí ò sí tí ò lè ṣe kó ṣàtúnṣe ẹ̀yà ara rẹ.
2: Amínà.
3: Wàlà kò wá ta ìlà abìlà yàrá.
1: Wàlà àwùlà.
3: Wàlà kò wá ta ìlà abìlà yàrá sí.
1: Bọ́ọ̀sì lẹ́nu ni. Ayọ̀ sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo.
0: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
1: Yes.
0: Tí ẹ̀yin bá ń páyà Ọlọ́run.
1: Tẹ́ ẹ bá ń páyà rẹ̀.
0: Yóò ṣe ìbújáde fún yín.
1: A ṣe yín lẹ́nu ìyàtọ̀. A ṣe ìbújáde fún yín. Nínú àhámọ́ tẹ́ ẹ wà. Ìgbà Ọlọ́run kóònù ogun ìdílé kóònù ogun ìpọ́njú kóònù ogun gbèsè kóònù ogun ẹ̀sà kóònù ogun ẹ̀rọ́mọbí kóònù ogun àbíkú. Ẹnu tó bẹ̀rẹ̀ ni páyà mi bẹ̀rù mi fi páyà mi ṣiṣẹ́ fi bẹ̀rù mi hùwà máa ronú kàn mí ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè tún páyà dáadáa kò náà kà lọ́dọ̀ ara rẹ Al-Qur'an 8 verse 29.
0: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
1: Máa gbọ́.
0: Tí ẹ̀yin bá ń páyọ̀ Ọlọ́run.
1: Tẹ̀yin bá ń páyọ̀ Ọlọ́run.
0: Yóò ṣe ìbújáde fún yín.
1: Inú àhámọ́ yòówù tó wà. Á lànà bó ṣe jáde mẹ́.
0: Yóò sì mú buru yín kúrò.
1: Gbogbo ohun tí ń já burú tí ń bẹ wájú rẹ, ẹkún ni, òfò ni, ọ̀fọ̀ ni, òṣì ni, ìpẹ́jú ni, àìrí náà ni, àìrílò ni, wàhálà ni, lórí ọmọ tàbí lórí aya, búburú náà nù. Ọlọ́wọ́ mú kú.
0: Yóò sì forí jì yín.
1: Òun sì forí, kò dá kó àdúrà o.
4: Alàkùnrin, tẹ bá ń páyà
1: ọ̀lẹ́. Tẹ bá ń páyà mi, tẹ bá ń páyà mi, tẹ bá ń páyà mi. A kan bẹ de a winning without fighting. A kan bẹ láì jagun na ń borí ogun. Ọ̀rẹ́ wa, bóyá ló mà kógun jíjà ni ká máa gbà rẹ̀ ká máa gbàdúrà. Bóyá ló mà kógun jíjà ni. Muhammadu ṣe.
4: Sallallahu alayhi wa sallam.
1: Ìrọ̀rùn fún wa ni, ó ní a máa jẹ sàárì. Ìjà ń pè láwẹ̀, Muhammadu ṣe rọrùn ni ká jẹ sàárì.
4: Sallallahu alayhi wa sallam.
1: Kátú sínú ẹnu oúnjẹ ọ̀sán là jẹ. Ó jẹ ohun láago márùn-ún. Ó tún jẹ̀mí láago méje. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí bó bá fẹ́ kára rẹ̀ ó báláǹsì oúnjẹ méjì ló wúlò. Ìjà ń pè láwẹ̀ gan ogun jíjà ni. Àwẹ̀ àlèyùn àbọ́lọ̀ nǹkan ọkàn dàwọ̀. Àwọn tí ń gbà wẹ̀ ọ̀rẹ́ wa ó lè jẹ́ 6-6. Aago mẹ́fà rọ̀lẹ́ òní tán bá jẹun. Ó tún di mẹ́fà rọ̀lẹ́ ọjọ́ kejì. Ìkànnù àwẹ̀. Ìmí ìtúnjù yùn lọ orí afẹ́fẹ́ làwà torí àwọn aláìmọ̀kan wọ́n lè pé kò sáwẹ̀ mí lẹ́. Alálàìlà ìlàlà alálàìlà tèmi dọ́wọ́ rẹ̀.
3: Alálàìlà ìlàlà alálàìlà tèmi dọ́wọ́ rẹ̀.
1: Àwọn kan bẹ tó ṣe pé láì jagun wọ́n ń borí ogun tó dojúkọ wọ́n nípasẹ̀ kíni ìbẹ̀rù ọlọ́run ìsúná déédé ìmọ̀ọ́sẹ̀síkìrì rẹ̀ ìmọ̀ọ́sàfọ́mọ́ rẹ̀ tọ̀sátòru ó wà máa sàfọ́mọ́ ọlọ́run kọ́ lọ́ọ́ máa gbẹ́nu rẹ̀ kó máa gbẹ́nu ọlọ́run ta ni ń jóṣó ta ni ń jàjẹ́ ta ni ń jóṣì ta ni ń jẹ́pẹ̀tú kí ni ń jẹ́kú kí ni ń jẹ́sàn kí ni ń jẹ́mùmọ́ kí ni ń jẹ́sẹ̀tì.
4: Aláàtúwárò.
1: Ṣé wàá gbà dáwọ́ kàjọ́ ni Ádámà lè lọ́rì. Ó ní ká gbà fọ́.

0: Adéwúrẹ́ ni ẹ tún. Aya ń kà kí n tún gbọ́.
1: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
0: Ayọ̀ aládínà Amánu, ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́n gbọ́, ẹ ní ṣòro. Láfi ní ẹ má sì gbẹ́rẹ́ mọ́, ẹ má ló ń dè má, ẹ má ló bàjẹ́ mọ́, ẹ má pẹ́gẹ̀dẹ̀ mọ́, ẹ má gbẹba lórí ta. Ẹ bọ̀wọ̀ fẹ́ ni ó jù yín lọ. Ṣùgbọ́n ẹ̀rọ làwọn àfa àpáta ni ẹ̀bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹta kẹ tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan. Yóò bá yàrá ya àfa àtún sọ bẹ́ẹ̀.
2: Ó
0: wí lórí afẹ́fẹ́. Kó dá mi lóhùn. Ìrọ́ ní jẹ bẹ́ẹ̀. Ẹbẹ̀rù mi, èmi nìkan ń sọ ní ká ẹbẹ̀rù. Ètí kúrò ní ìwínú. Nǹkan wá nǹkan jẹ ni ẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹta. Ọ̀tọ̀ ni ká bọ̀wọ̀. Ká bọ̀wọ̀ fàájú ẹni gbogbo ẹni tó dùn lọ là á bọ̀wọ̀ fún. Bàbá àtìyá nìkan ká bọ̀wọ̀ fún. Lóòótọ́ àbọ̀wọ̀ fún bàbá àtìyá. À á bọ̀wọ̀ fẹ́gbọ̀n ẹni. Jẹ́ kí n sọ fún ọ. Ẹni tí ò tó ọ gan. Tó bá fi rẹ̀ sáyọ̀wọ̀ ó lè bọ̀wọ̀ fún. Ọ̀tọ̀ ni bọ̀wọ̀, ọ̀tọ̀ ni bẹ̀rù. Ọlọ́run kan ṣó ni bẹ̀rù tọ́ sí. Àmọ́ ẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹta kẹ́ ẹ tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan. Stupidity àfa ló sọ bẹ́ẹ̀ kò sí ìrònú kúránì. Ìtọ́lọ́run ni pé èmi nìkan ṣoṣo ni kẹ́ ẹ bẹ̀rù. Ọ̀rẹ́ wa Al-Qur'an 2:40 ìtòwínú Al-Qur'an 2:41 ìtòwínú. Pé òun nìkan ṣoṣo ni kẹ́ ẹ bẹ̀rù. Ó jàdúrà lọ. Ká bọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ó jàdúrà lọ. Tí o bá lè bọ́rọ̀ sí lẹ́nu. Gbogbo ohun tó ń béèrè nǹkan ni ó ṣe. Gbogbo ohun tó ń fẹ́ nǹkan ni ó ṣe. Ó wá lè dán ọ wò. Tó o bá ti páàsì àdánwò. Àgbéga ló padà rí. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí àná àkọ́lógún oṣó. Gbogbo ẹ̀kọ́ ló gun àjẹ́. Gbogbo ẹ̀kọ́ ló gun emìrì. Gbogbo ẹ̀kọ́ ló gun adáṣe. Ọlọ́run gangan àdánwò ní fi ṣèjọba.
3: Bẹ́ẹ̀ni aláàbárò.
0: Káyọ̀ nílẹ̀.
1: Ẹ̀yin onígbàgbọ́ òdodo. Tí ẹ̀yin bá ń páyọ̀ Ọlọ́run. Yóò ṣe ìgbùjáde fún yín.
0: Yes.
1: Yóò sì búburú yín kúrò.
0: Uh-huh.
1: Yóò sì fi orí jì yín.
0: Yes.
1: Ọlọ́run ni ọlọ́lá tí ó tóbi.
0: Ẹ bá ń gbé tó
3: rà.
0: Wá gbọ́ mi. Ó tún ṣèlérí fún wa ní Àkọ́sí 16:97.

0: ó lẹ́nikẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ ẹnikẹ́ni mò ń gbọ́.
1: Lọ́kùnrin tàbí lóbìnrin.
0: Ìbá àjọkùnrin ni, ìbá àjọbìnrin ni. Tó bá jẹ́ pé iṣẹ́ rẹ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀.
1: Tí ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo.
0: Ìgbàgbọ́ la fi lé bọ́lọ́run nípasẹ̀ ìgbàgbọ́ la súnmọ́ lọ́run là á gbàgbọ́ àní gbà. Ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ ọkùnrin tàbí obìnrin tó sì wá jẹ́ onígbàgbọ́ òdodo kí lọ́lọ́run ló ń ṣe fún.
1: Àwa yóò jẹ́ kó lo ìgbésí ayé tó dára.
0: Kò sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ o. Ayé tó dáa. Ọ̀rọ̀ àlìjáná kọ́. Látàyé láti tó wà àlìjáná. Tó o bá jẹ́ ń tí ń ṣiṣẹ́ rẹ lọ́kùnrin tàbí obìnrin tó sì tó gbàgbọ́ òdodo á fọ́ ní ìgbésí ayé tó dáa nù. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa kì í ṣe ayé ẹni tí ń gọ̀ kàdàkà. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa ọ̀rẹ́ wa kì í ṣe ayé ẹni tí ń sin kọ́kọ́rọ́. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa kì í ṣe ìgbésí ayé aláàárẹ̀ fòníkúfọ̀lànde. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa ọ̀rẹ́ wa kì í ṣe ìgbésí ayé ẹni tí ń jẹ gbèsè. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa kì í ṣe ìgbésí ayé ẹni tí ń fìrònú láyé. Ọlọ́run ó fọ́ nígbèsí ayé tó dáa. Tó o bá jẹ́ ti ń ṣiṣẹ́ rẹ tó sì jẹ́ tó gbàgbọ́. Ọ̀rẹ́ wa kò tí sọ̀rọ̀ àdúrà o. Iṣẹ́ rẹ àti gbàgbọ́. Ìmọ̀ ẹ̀dá wọn kà pé ó já àdúrà lọ ká gbọ́rọ̀ sọ́rọ̀.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dọ̀ sí fi dùn tí o ò lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o sì lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.
0: Dem say monkey smart, na because three near. But now monkey will jump past the eye, they quick see.
6: Don't call me auntie.
0: This Big Brother Niger season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
7: Yes, sir. Now 247 drama for Big Brother Niger season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas boats they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
8: Bazo, Olorun ma jarogun aisan.
9: Mo kí onílé, mo kí àlejò. Àní Faisan ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kerewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
10: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
9: Fóònù nọmbà mi 081 64 12 27 77 lẹ́ẹ̀kan sí 081 64 12 27 77.
11: Kí là á mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ ọlọ́mọ ọkùnrin, fẹ́ kó o gbìyànjú, kó wá bá mi
10: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
9: Fóònù nọmbà mi 081 64 12 27 77.
11: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
10: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
11: Ibẹ̀ ni wà tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
9: 081 64 12 27 77 081 64 12 27 77.
11: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí o bá lè rẹ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gula, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
10: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
11: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kàn sí mi.
9: Fóònù nọmbà mi 081
11: 081 64 12 77 0 81 64 12 77 77. Agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re n wu ni o le sun dada bo se n sun tele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu para si bo se n se ni ruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fini di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re oni o se wa itoju olomo okunrin nikan soso oni mo nse kon si mi
10: ni iwaju Continental Guest House NEPA nilu Akure.
11: Phone number mi 081 64 12 77 77. Lekan si 081 64 12 77 77.
6: The Progressive Club Iju Akure North Local Government Area Ba Okan Kokoki Okomulero Akikanju Ton fi igba gbogbo gbero ilosiwaju egbe wa Honorable Akindele Adeniyi Ayo Iko tutu yi
12: o orire o wa ba mi yo e wa ba mi yo everybody e wa ba mi yo.
6: The Progressive Club
12: Iju
6: labe
12: alagare
6: Oloye Abiodun Adewole fi asiko yi ki okan pataki lara omo egbe wa Honorable Akindele Adeniyi orire ipo Senior Special Advisor SSA to the Governor on Community Engagement Central si Gomina Kulondo Honorable Dr. Lucky Orimisa Ayedatu Ayan si
13: ati asiko yi dupe lowo Gomina wa fun atileyin re fun iluju
6: Honorable Akindele Adeniyi congratulate you on the feat achieved so far in your political career. We pray almighty God to grant you the strength and the wisdom in all your endeavors. Ra ole omo
13: aso okun
6: oku ogangan mara ituroko
13: oku omuna tiri
6: omo lonkeyo
13: kerugbogbo
6: okeyo nirubuna abusu asun.
13: We are proud of you
6: Chief Tayo
13: Adaramodu Secretary
6: Chief Abiodun
13: Adewole Chairman
6: Anansa
13: on behalf of Progressive Club
6: Iju
13: ta si wipe
6: emi la oni yo si
13: ba ti fe ori
6: be na lori
13: emi la oni yo si o.
14: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
15: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdí bí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kóronábáyọ̀jẹ ayé ọ̀hún ti wá sú mi. Tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070 64 60 6419 070 64 60 64 19. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
16: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070 64 60 64 19 070 64 60 64 19. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi a fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún rúùmù rẹ̀ kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Tudu Yemi Lane opposite Yemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 070-60-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 070-60-60-64-19 àlàáfíà ara wo ní bíbí abia ojúbà.
17: Ọwọ́ Olúwa tó ṣiṣẹ́ ìyanu ó yá èrò wìtìwìtì ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run pàdé. Nínú ètò àdúrà tí oṣù kẹsàn-án nínú ìjọ wa Revelation for Nation Evangelical Mission ní Fire City ní ìlú Ìpele. Ẹ̀mí mímọ́ dúró dì ọ́ láti fi ẹ̀rí sí ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ bí àwọn ètò wa ṣe ń lọ nìwọ̀nyí. Nínú ìjọ wa Revelation for Nation Evangelical Mission Fire City ní ìlú Ìpele. Gbogbo ọjọ́ kìíní oṣooṣù ní ètò àdúrà pàtàkì tí oṣù kẹsàn-án yìí ni ó máa wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní bẹ̀rẹ̀ ní déédé aago méje òwúrọ̀. Wá darapọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run Apostle Onoja David Angel akọ́ṣẹ́ ètò pẹ̀lú àkòrí Fire Must Change Life. Come, let's join the people of God to enjoy His mighty hands in September special program in our church, Revelation for Nation Evangelical Mission, Fire City, Philly. This September edition of Fire Must Change Life comes up on Tuesday, 1st of September 2026 at 7 a.m. with anointed man of God, Apostle Onoja David Angel, to lift our voice to God Almighty at Revelation for Nation Evangelical Mission, Fire City, Philly. It's your turn to have a testimony. Jesus is Lord. Gbogbo ijo yolukede.
18: Mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
19: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
20: Honorable nísà yìí tí ohun gbogbo ń yára bí àṣà ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fìlága ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorable. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kí ìrẹ̀kí ara wa lẹ́ẹ̀kan sí nítorí láàrin gbogbo rẹ̀ àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀ kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
18: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni ò ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
19: Abba aṣọ́kù tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.

0: aka ala ni gbogbo te tin lanfani lati mo gbo wa lasale etun ni egun ti o se bi elegbe osi
1: e wa bo la bari to ga o ya ko lo wo lu ego olohun lo bi mi lomo o iwe ti o
0: baba ti dori eto ati dori eto na ni ikanni adaba fm na na npin bi
1: riri ti n pa mari o
0: ilé ìlaramọ̀ kí n lawà tá a ti ń gbóhùn sátẹ́gùn ẹ̀ka alẹ́ o ní gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa láṣálẹ̀ tòní.

0: tó dúró wá báyìí náà ní ṣe báàlẹ̀ gbọ́mi-gbọ́mi.
1: Kí ló wá?
0: Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ òun náà ní ṣe báàlẹ̀ odò.
1: Bọ̀wọ̀ fún bàbá.
0: Ilé-iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abámitsọ àwọn náà náà sọ onígbọ̀wọ́ ètò yìí. Àtútídé láṣàlẹ̀ tòní gẹ́gẹ́ bí ìṣewanu lórí ètò ayédùn. Gẹ́gẹ́ bí ó kọ́ ètò yìí ilé ayédùn. Ní tòótọ́, kò sẹ́ni tó fẹ́ lọ sọ́run. Ṣùgbọ́n bó la ṣe fẹ́ ṣe ilé ayé yìí?
1: Ìgbàmọ̀ náà lọ́hùn-ún nígbà tó ń yí lórí.
0: Torí pé n ta fẹ́ lò nílé ayé kékeré ni.

0: kilo
1: ni. Ìwà náà ló fi Jésù Afẹ́lẹ́dùn máa rètò ọ̀rọ̀ wá sílé ayé.
0: Olóhùn Fàbẹ́ ya lárùn.
1: Ọ̀yẹ̀yẹ̀ yá yẹra rẹ wò. Wo ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ yìí dáadáa.
0: Ní sójú wa àwọn èèyàn, mo bá káṣọ sókè fún un, mo ra láhùn báhùn lójú bá mú.
1: Ìjọ jẹ́ mọ̀ pé ìwà tó ń wù yìí. Ìwọ gan mọ̀ pé irú ìwà tó ń wù yìí ọ̀dà. Ṣùgbọ́n ẹni tí ó sọ fún ọ, òun náà ló ń wá.
0: Ni mo bá wọnú ilé, ni mo bá yọ fọ́tò jáde.
1: Àwọn nǹkan tó ọ̀ bá ti lè gbà. Tí wọ́n bá ti ṣe fún ọ, tí wọ́n náà ò sì lè gbà. Ṣùgbọ́n tó mọ̀ pé òun ṣe é sí yàn.
0: Bábí mọ kò jọ ní sí ńlá ní fún.
1: Gbà pé ìwà burúkú ni ìwà tí ọ̀dà ni.
0: Síkìrù Wáyíndé ẹjọ́ sì fà
1: wò. 24/7 Abá Mixture, àwọn náà náṣọ nígbàwó ètò iṣẹ́. Ìkànnì àdàbà ibẹ̀ náà lẹ́sìn wà tẹ́ ẹ já sí.
0: Olóòó sí láwọ̀hún. Ó ní kò sí kọ́bọ̀ láàbò orí Ọlọ́run.
1: Egbòogi tí ọ̀lọ́tí nú ni 24/7 Abá
0: Mixture.
1: Àwọn àgbàlagbà tó ń lò wọ́n ń kan sára. Àwọn ọmọdé tó ń lò àwọn náà ń ṣe kí ni wọ́n ní àwọn rí bẹ́ẹ̀. Ìtumọ̀ náà ni wípé ó wúlò fọ́kùnrin, ó wúlò fọ́bìnrin, ó sì wúlò fàgbàlagbà, ó wúlò fọ́mọdé. Torí pé kò lọ́tí nú rárá ni. Ẹ̀yin náà ra tí.

ẹ bọ́ sí gbòòrò ká ẹ wò ó gbogbo òbí àwọn tí wọ́n ti ń ta àwọn. àwọn tí wọ́n ti ń ta àgbo ìyẹn kan béèrè pé 24/7 bá mi jọ náà lẹ fẹ́ rà owó orí ọ̀wọ́n o owó ọ̀wọ́n rárá torí pé iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ wọn gbé lẹ̀ fún ọkọ wọn ẹ̀yin tẹ́ ẹ sì jálàgbà ta wa náà ẹ̀yin náà ẹ dákun ẹ má gbé lẹ̀ ní tán wọn ẹ má tà ní tán wọn ọjọ́ ẹ̀ ń tí ń wá láti iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ àmọ̀ràn tó ní afúnra wa nù pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ́ alágbàtà.

0: ọmọ gbogbo ẹyin tẹ fẹ jẹ alágbàtà fún iléeṣẹ tó ń ṣe gbogi 24/7 abamijọ ẹ máa pe nọmba yìí 09160626253 òun náà ní nọmba tó já sí iléeṣẹ tó ń ṣe gbogi 24/7 abamijọ ẹ jẹ ní dókè lọhùnún mo sì ń padà bọ̀ ná ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ́kù tí ìbọn ni nípa 24/7 abamisọ kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
0: Ìjáwá ìjà ò sí always guide ni gbogbo ẹyin tí ẹ fẹ jẹ alágbàtà ẹ má gbàgbé ẹ máa pe nọmba un ládùúgbò yín ibi tẹ ẹ bá wà ẹ pe nọmba un 09160626253 ohun gangan náà lọ já sí iléeṣẹ tó ń ṣe gbòógì 24/7 abamijọ ẹyin náà pè wọn lónìí.
3: It's my maestro on the beat, baby.
0: Gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mò ń fún wa lọ.

0: fọ̀rọ̀ pamọ́ sí ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ o tú àṣírí ẹ̀ ǹjẹ́ o mọ̀ pé ọ dalẹ̀ ọ̀rẹ́. Láfọmọ tí ọ
1: ọmọ aládé àlàáfíà
0: torí pé bàbá rí ò sí mọ́ wọ́n wá níwọ̀ ni kọ́ ọmọ tọ́jú ẹ̀ ọwá ń ṣe ọmọ òun báṣubàṣu ó dálẹ̀ àjọ bí o.

tó wá sọ pé wọ́n fà sírí sí ọ lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tú kiri wọ́n dalẹ̀ èyí kan ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ o tún wá ń dalẹ̀ wọ́n dalẹ̀ ọ̀dàlẹ̀ mọ́ balẹ̀ kú ni ìmọ̀ràn sókè ni kìí pọ̀ ó pọ̀ ju jáì bó ṣe jẹnu. 0816259991 0816259991 ẹjá bọ́ sí abala òwe parí òwe òwe ti wà ń lẹ̀ o.

0: ẹjọ́ sí kú olóṣè. Ọtọ.
1: Àánú mo gbà.
0: Mo tún padà bọ̀.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253. 0916062-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjàgbá ìjà òsì. Always guide me.
0: Mo padà látòkè lọ. 08162549991. Oní nọ́mbà tó já síbí yìí. Ṣùgbọ́n ìyẹn tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà. 09160626253. 09160626253. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o. O kọ yín bẹ ti ń pè wá. Kí lẹ pè é? Àbáyọ̀mí láti ẹ̀yìn àpáta. Ẹni a bá fẹ́ ni là á fún ní àṣàrò oúnjẹ.
4: Ẹni tí a bá fẹ́ a ti tẹ̀bà fún
0: jẹ. Ẹni tá a bá ti fẹ́ ẹ̀bà ní ọ̀jẹ. Owó yìí mo ń pa fún omi kan nígbà kí n tó mọ bọ̀ wá sórí atẹ́gùn. Mo ní ẹni a bá fẹ́ ni là á fún ní àṣàrò oúnjẹ. Ó ní ẹni tí àwọn afẹ́nà á máa tẹ̀bà fún ni àbí àmàlà á máa fún lámàlà ni. Ọlágbára o. Àbí kẹ́ ẹ bu gàrí fẹ́ ní tí ẹ bá fẹ́. Ẹ̀lú. Ẹ̀lú ẹ kalẹ́ o. O kọ yín bẹ tí ń pè wá.
5: Ṣé adé ṣe wòye látọ̀rẹ̀?
0: Látọ̀rẹ̀. Ìjà wá ìjà òsì. Ṣé ń gáìdì ẹ? Ẹni a bá fẹ́ là á fún láṣàrò oúnjẹ.
5: Ẹni tá
0: àbọ̀
5: fẹ́. Isu lásán ni yóò
0: jẹ. Yóò jẹ isu lásán. Ẹ ní rò mọ. Kí lẹ sọ?
5: Sẹ́ndì ẹ̀bùn mi lánàá lórí ètò.
0: Kí lẹ sọ?
5: Sẹ́ndì ẹ̀bùn mi sí mi lánàá, mo jẹ̀bùn lórí ètò lánàá.
0: Kí lẹ kó kọ yín?
5: Ìsàdé ṣe mú yè. Ẹ̀bùn tẹ́ ẹ ṣe lọ́sàn àná ní aago kan àbọ̀.
0: Elé ti jẹ́jọ́ tẹ́ ẹ rí ẹ ti rí àbí?
5: Mo ti rí ìyẹn bọ̀tí ní orí tànà.
0: Ẹ ti rí tànà.
5: Ní 130 yẹn mi ò rí ti tànà.
0: Òhìn wọ́n á sẹ̀ ń díẹ̀ sí. Tẹ gbọ́. Ẹ sá ti rí kan náà. Wọ́n á sẹ̀ ń díẹ̀ lé náà sí. Orí mo rántí pé ẹlẹ́rìí yẹn ẹ rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ ti rí padà wá àsádùgbọ́ ẹ. Ẹ ṣeun. Ẹ̀lú. Ẹ kalẹ́ o. O kọ yín ìwé tí ń pè wá.
6: Joseph láti Ọ̀dà Road.
0: Joseph láti Ọ̀dà. Ìjà wa ìjà ò sí lọ́dà.
6: Always guide me, sir.
0: Ẹ ń gáìdì ara yín lọ́dà. Ọyà ẹ parí òwe mu. Ẹni tá a bá fẹ́ òun là á fún ní àṣàrò oúnjẹ.
6: Ẹni tó fẹ́ gbà mọ̀rọ̀ la máa fún ní àmọ̀rọ̀.
0: Ẹni tó bá fẹ́ gbà mọ̀ràn yóò gbà mọ̀ràn. Ẹni tí ò bá fẹ́ gbà mọ̀ràn ńkọ́.
6: Kò ní
0: fún lámọ̀ràn. Kò sí wàhálà. Ẹ dákun ẹ má pọ̀ di rédíò yín o. Ẹ nídìí láti gbọ́ ìparí òwe yìí. Ọlọ́run ẹ nídìí láti gbọ́. Ẹ̀lú. Ó ti já. Ẹ̀lú ẹ kalẹ́ o. Yẹ sà.
7: Ọ̀gbẹ́ni Ṣẹ́gun láti ìlú Aláyé ni
0: o. Ọ̀gbẹ́ni Ṣẹ́gun. Láti ìlú Aláyé. Ìjà wa ìjà ò sí. Kò tí ì dọ́dọ̀ yín. Níbo lọ́dọ̀ yín tẹ́ ẹ pé? Nílùú Aláyé. Ẹ pé pẹ́ nọ́mbà tí mò ń sọ ohun kẹ́yìn náà mọ̀ kò. ko ju e lo e pe
7: mo fe pari owe yen na ni
0: o ye pari e na kin ti e boye le gba
7: that is to say eyan se eyan ba fe lo ma soro nu e fun
0: itu me niyan sugbon eni ta ba fe la fun lasaro je e pari e mi ni ke tu eh
7: ko ye mi e mo tun ma
0: e mo ti ku on di radio yin se gbo e mo gbo wa lo 08162519991 okay nyam eji giri hello ami eshun joge e be pari owe yi ijawa ija osi then guide there oye pari e eni aba fe la fun lasaro je lomo ko mo wi o eni ta aba fe la fun ni asaro je eh oda eshun eje ngwe nikan yoku elo e ka le o boye yin le ma gba e ka le o
8: hello
0: hello ko yin be tin pe
8: sola
0: lati oda
8: yes
0: eni ta ba fe la fun ni asaro je
8: eni ta fe ile enji
0: eni ta ba fe ni ile enji ah onko lo pari e oda eje so fun yin bayi ti yo baba so wi pe eni ta ba fe la fun ni asaro je e sa ma asaro na ipari e re o eni aba fe la fun ni asaro je eni kan ki gbo poroporo odo re eni kan ki gbo poroporo odo re leyin ikule e gbe te ba ngun iyan e mo gbo gbi bi e mo gbo odo sugba e ba ngun asaro ton se ton ru asaro ko se n to fe gbo bo le fe mo gba asaro ni e le mo ake gbo poroporo odo ti e ai gbo poroporo odo re leyin ipule o eni aba fe la fun lasaro je eni kan o ki gbo poroporo odo e oni o to ni o eje wa re le wale wale pelu ogo olorun a mo pade lojo mejo Opayemi jo oda na lo ko temi je o 24/7 abami jo egbogi ti o lo ti nnu ni eyin e lo ra ti le mi eyin te fe je alagbata number won re 09160 626253 09160 626253 ore jo mejo ire o
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 09160626253 09160626253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
9: honorables nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se se agbekale eto asopo fun awon honorable sawari awon honorables e lojobo thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo thursday ose yi trophy premium laga oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji dilogun o
10: Dari Saji Olorun Kode.

ẹlẹ́rọ amí ohun jìnjìn láwà yìí àdàbà 88.9 FM àsìkò mi lórúkọ ẹ̀tọ́ tó gorí atẹ́gùn ṣẹ́rí nígbà tí aago mẹ́sàn-án bá ti lù ọpẹ́ yẹmí jọ̀ọ́dá máa gorí ètò tó bá ti wá ń dìde dé ọwọ́ aago mẹ́sàn-án ààbọ̀ ètò àsìkò mi máa wá bẹ̀rẹ̀ lójú páálí o mo kí gbogbo àwa tí àwùjọ mu ti tòun wá sí tí ìgbọ́ yín bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà ọlọ́run tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí Abimbola Ogunbadé níyì akéde ètò àtọ́lọ́wọ́ Bọ́tìn fún sáà ta wà nìyẹn amójú ẹ̀rọ bólúwájí wọ́n wà ní yàrá agbára lọ́run tí wọ́n mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà Felix Kọmọláfẹ́ bàbá àbejì awakọ̀ fún sáà ta wà nìyẹn o mo mọ rírì yín Joshua Oníbàjẹ́ àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn oòrùn dé oòrùn fi ìmọ̀ hàn kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ èrò wọn èrò wọn lo la gbogbo àgbáyé jáwo wọn sì dé òpin ayé dayọ̀ olówó kan dé lórúkọ tèmi mo ń kí yín káàbọ̀ sórí ètò yìí fún tòní ètò tòní máa dùn

0: sọ̀rọ̀ ká. A máa ríra wa wò bí ìran lórí ìtàkùn ayélujára ti Facebook, ṣùgbọ́n kò ìyá báyìí.
1: Tó lani lóye.
0: Mo ń wojú ojú òpó yẹn lọ́wọ́, ó dàbẹ́ pé nẹ́tíwọ̀kì yẹn ò já geere, ṣùgbọ́n láìpẹ́ láì jìnà a máa máa ríra wa wò lórí Facebook. Olúwa olúwa wa, orúkọ rẹ ti ní ìyìn tó káàkiri àgbáyé.

ọba tó ń la ni ọba tó ń gba ni kò ṣe pa kò ṣe bájà kò ṣe sà lóògùn a olúwa nípa tí pé kéèyàn ó mọ̀ ọ́ àwa kan mọ̀ ọ́ a mọ ohun tó jẹ́ a mọ bó o ṣe tó ṣe rí mo máa ń sọ ní gbogbo ìgbà bó ṣe ń ṣèjọba ẹ̀ lájùlé ọ̀run nìkan ló yé o ṣe ẹ rí fara òtẹ́ ń wò yẹn mo máa ń wò ó mo dẹ̀ máa ń sọ mo ní mi ò fi bẹ́ẹ̀ bínú sí farao kí dẹ̀ ló dé tí mi ò fi bínú sí farao àbí tí ẹ̀rù farao fi bà mí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ti torí pé kíni ngba ti olohun fura e lo soro lo po alowe to ti etun so fun mose oni gbo emi si okan farao le fun iparun tomode tagba se eni ti olohun mo mo se lokan pa to si okan ti ele le wa ni kokan re oro ngba ti won ni ki awon omo israeli o lo to ni rara se ti wa ri pe ki n se wara re lo nwu yen gbogbo iwa to nwu yen kì í ṣe àtinúwá o àti pé kí n lè sọ pé kì í ṣe ìwà farao gan nìyẹn ṣùgbọ́n nígbàgbà tí ọlọ́run ọba ti sọ nínú òye tiẹ̀ tó ti sọ nínú ọgbọ́n tiẹ̀ tó ti sọ nínú bó ṣe tóbi tó yẹn pé òun ṣe lọ́kànlé ẹni tá a ṣe lọ́kànlé kí lẹ́yìn náà rò kó máa ṣẹlẹ̀ sí a jẹ́ pé ìwà tó ń wù gan ìṣojú lásán olúwa ìwọ nìkan ló yé o ní bí wọ́n ṣe lóyún ìbejì sínú tó o ní ìkan nìwọ fẹ́ o kọ ìkejì ìwọ nìkan ló yé o olúwa kò yé àwa gan bó ṣe ń ṣe ọ̀gangan bíi tó o gbélé ayé kalẹ̀ sí

gbogbo bó ṣe ń ṣe ètò ilé ayé yìí ìwọ nìkan ló yé olúwa nígbà táwọn ẹlòmíì bá dá ẹ̀ṣẹ̀ kan lára bàǹdẹ̀ báyìí á àwọn èèyàn ní ẹ̀ṣẹ̀ burúkú lẹ́ni yìí dá o ẹ̀ṣẹ̀ tó dẹ̀ dá yìí àwọn ni kò lè rí ìdáríjì lọ́dọ̀ ọlọ́run ṣé kí n má tàn yín a tún jọ yín lójú pé ó tún máa máa ṣe rere lọ á dẹ̀ tún máa dá àwọn nǹkan ńláńlá ṣe ẹ̀sán ẹ̀ṣẹ̀ yẹn ò tún wá ní kéṣó tán bẹ́ẹ̀ ẹni tó wá dá ẹ̀ṣẹ̀ kan kékeré táwọn èèyàn gan ò tiẹ̀ kà á kún pé bóyá ẹ̀ṣẹ̀ ló dá a tún wá máa jìyà ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run á nà án lẹ́gba ìwọ nìkan ló yí olúwa ìbà rẹ̀

apá àbò ló ka yín mọ́ ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi bóyá ìṣe ń ṣe ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 fm náà lẹ́ ń gbọ́ o àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí dayo olówó kan dé lórúkọ tèmi this is chief commander ebenezer obey tọwọ̀tọwọ̀ ni mo fi júbà rẹ ọlọ́run ọba tí ń yọ àlàyé jáde nínú òkú ọba tí sì ń yọ òkú jáde nínú àlàyé.

tó lẹ ní kẹni tó ti níyì tẹ́lẹ̀ ó tẹ́ ẹni táyé ń gbádùn ẹ̀ tí ò sí nǹkan tó ṣe ọlọ́run ọba mi á dẹ̀ fàyè fún ikú láti mónítọ̀ ń lọ ẹni tó dẹ̀ ṣàìsàn títí tí kò ní rí ikú kú o

èèyàn kan bá wá bá ọ tó rojọ ẹnìkan fún ọ láì dáa àbí tó ní èèyàn burúkú gbáà ni tí wọn ò dẹ̀ tí ìsúnmọ́ ní tọ̀hún rí tó kàn jẹ́ pé ohun tó gbọ́ nípa rẹ̀ lo ìwọ náà ti wá gbàgbọ́ bí wọ́n bá wá sọ́dọ̀ mi bí wọ́n bá sọ̀rọ̀ ẹnìkan pé ṣe ọ̀rẹ́ ni tó ń wò ẹ́ èèyàn burúkú ni báyìí ló jẹ́ bó ṣe rí rèé mi fi bẹ́ẹ̀ gbàgbọ́ tààrà àfìgbà tí n bá súnmọ́ nítọ̀hún àbí tó ṣe nǹkan kan tí èmi gan fi lè sọ wípé a bó ṣe rí ganan ṣe sọ yẹn ó dìgbà yẹn kí n tó gbàgbọ́ ẹni tó wá sọ fún ọ eléyìí ó ní kò dáa àṣelágbájá èèyàn burúkú ni o bó ṣe rí rèé o àṣelágbájá àyàn kéèyàn ló ń gún yẹn àfi bó ṣe ń ṣe jẹ́jẹ́ yẹn èèyàn rédi èdè gbáà ni ó tún wá sọ tẹlòmíì tán bá tún dárúkọ ẹnìkan tá ní lágbájá báyìí báwo lọ jíjẹ èèyàn kéèyàn náà tún lòun náà o ó yẹ kí ìwọ gan ti máa fura pé irú ẹni tó máa wá ń sọ ní gbogbo ìgbà yìí fún ọ wípé eléyìí kò sí èèyàn kan tí wọ́n máa tọ́ka fún pé tọ́ka sí pé bó ṣe jẹ́ nìyí tá ní lágbájá ńkọ tá ní èèyàn gidi ni ó yẹ kí ìwọ gan ti máa fura pé òun gan ni.

kò tí ìṣẹ̀lẹ̀ sí yín rí. Káwọn kan máa kóra wọn jọ láti máa sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n ń sọ o. Ẹjọ́ ẹlẹ́jọ́ ni wọ́n ń tò o. Kí ó dẹ̀ máa bà yín láti dìde kúrò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn. Torí ẹ̀yin ti máa mọ̀ pé ó ti máa ṣe yín bákan pé tí n bá dìde báyìí. Ó máa fẹ́ dàbẹ́ pé ọ̀rọ̀ tèmi gan ló máa kàn torí ìṣe táwọn eléyìí fi mú ẹjọ́ ẹlẹ́jọ́ rò.

0: ló lè sọ tàbí ta ló mọ̀. Àdúrà yín tí ò tí ì gbà yìí lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tẹ wà tẹ́ ẹ lẹ́ẹ̀ tí ń jọ́sìn. Bóyá látàrí ọ̀tẹ̀ tẹ́ ń dì mólùṣọ́ àgùntàn abólùdásílẹ̀ tó wà ńbẹ̀ gan ni ò tí jẹ́ kàdúrà yín ó gbà.
1: Èmi ń gbá gbàrẹ gbàrẹ.
2: Èmi ń gbá gbàrẹ gbàrẹ gbàrẹ.
0: Ta ló lè sọ àbí ta ló lè wí báyìí? Pé àìga yín tó jẹ́ pójú kan lẹ wà bí omi adágún níbi iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. Bóyá ọ̀tẹ̀ àti dúkùú tẹ̀m̀bẹ̀lẹ̀kun tẹ́yìn ń ṣe mọ́ àwọn tí ẹ jọ wà ńbẹ̀ náà ni ò tí jẹ́ kẹ́ ẹ gòkè lọ tàbí alára.
1: Èmi ń gbá gbàrẹ gbàrẹ gbàrẹ.
2: Èmi ń gbá gbàrẹ gbàrẹ
0: gbàrẹ. Bí wọ́n bá ti réyàn tó ń ṣe rere inú á dẹ̀ máa bí wọn. A ní kí ni gan-an ṣóun nìkan wá ni. Ìwọ́dẹ̀ ẹ̀fẹ́ ṣe rere débi tó ti ń wò wípé káwọn èèyàn náà wá kí ọ àbí kán bá ọ yọ̀. Ẹni bá ti tó ti kórira ire òun náà ire máa jìnà sí i.

bẹ bọjẹ ká sọrọ ànádì mí ìkójú ó tó mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìfàsẹ́yìn ló máa ń mú báyẹn o.

ẹṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára ti Facebook. Dayo olówó kan dé àsìkò mi yẹn lórí Facebook nìyẹn. Àjọṣepọ̀ ò ní bàjẹ́ o. Láàrin ọ̀sẹ̀ lèmi àti Ààrẹ Barack Oyi ti Canada. Ìyẹn Ààrẹ Babatunde Adébọ̀wálé Bambala láti Canada. Àwa jọ ń sọ̀rọ̀, wọ́n wá sọ̀rọ̀, wọ́n wá fẹnu kan kankan, wọ́n wá ní Dayo Múníyẹsà. Wọ́n ní ṣé mi ò gbàgbé pé mo ti sọ ọ̀rọ̀ kan rí lórí ètò àsìkò mi, mo ní ọ̀rọ̀ wo nìyẹn sà. Wọ́n ní ìgbà yẹn mo sọ̀rọ̀ nípa àkòrí ọ̀rọ̀ tí mo pè ní lórí pápá. Mo ní òótọ́ ni sà. Wọ́n ní ṣé mo tún lè padà mú ọ̀rọ̀ yẹn wá. Àmọ́ níyẹn ló kéré jù. Àìmọ́ wá ti jẹ́ òun ló rọrùn jù. Lórí pápá, ìgbà tí mo wá padà sínú ilé lọ́jọ́ yẹn mo wá lọ wò ó. Òkè mo wá padà rí. Kí ni mo dẹ̀ sọ lọ́jọ́ yẹn? Mo ní pápá jẹ́ ààyè tó ṣí sílẹ̀ láti ṣeré ìdárayá. Tí wọ́n bá ní lórí pápá. Ààyè tó ṣí sílẹ̀ ni láti ṣeré ìdárayá.

lókè mo rí àtẹ̀jíṣẹ́ yín wọ́n ní kí n kúkú sọ kí n là á mọ́lẹ̀ ó dáa àwọn trumpet maxine máa fún wa ní àmì ẹ̀yẹ mo máa wà nínú àwọn tí wọ́n fẹ́ fún ní àmì ẹ̀yẹ ní ọjọ́ ìsinmi ìyẹn ọ̀túnla a dẹ̀ ti sọ àti là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn nǹkan kan síbí ni pé kí n yé máa pa òwe bọ́lọ́run bá bá ṣe ṣe ni kí n máa sọ ó dáa àforí ọlọ́run ọba pamọ́ o ẹ ṣé púpọ̀

Bọ́ọ̀lù ni ohun tí ẹ̀dá fẹ́ dà láyé. Pápá ni ilé ayé. Mo sọ tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ náà lọ́hùn. Captain ni ìwọ gangan. Tó o láyé ẹ, ayé tiẹ, ìwọ gangan báyìí ni Captain. Mo rántí pé àkọọ́lẹ̀ mi yìí tí mò ń tẹ̀ jáde ń sìn. Ọjọ́ kẹtàlá oṣù karùn-ún 2018 ni mo ti mú wá. Torí mo fi déètì sí. Ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2018 ni mo ti sọ. Coach Ṣẹ́mọ̀, ẹni yìí ni akọ́nimọ̀ọ́gbá. Kóòsì ni àwọn ìrírí o tí o rí gẹ́gẹ́ bí àdojúkọ. Rẹfirí báyìí ni Ọlọ́run tó dá ọ. Injúrì ni àwọn ohun tó ṣẹlẹ̀ sí ẹ tó mú ìdádúró bá ọ láwọn ààyè kan nílé ayé. Goalkeeper ni ẹni tí o fọkàn tán. Ó lè jẹ́ ọkọ, aya, ọmọ, ìyàwó, ọ̀gá tàbí bẹ́ẹ̀ lọ. Àwọn tí ò jẹ́ kí àṣírí ẹni ó tú làwọn goalkeeper o. A lè fi wọ́n wé goalkeeper. Àwọn tí ìjẹ́ káṣírí ẹni ó tú. Ṣé mọ̀ pé lórí pápá náà láti rí defender o? Ìyẹn àwọn tí wọ́n máa ń gbaradì kó tó di pé ó kan adilémú yẹn. Wọ́n máa ń dojúkọ àwọn tí wọ́n bá fẹ́ wá sọ bọ́ọ̀lù sínú àwọn. Defender ni wọ́n máa ń pè wọ́n.

iṣẹ́ rí defender ní àwọn ajò tàbí àwọn àdúrà tí a máa ń gbà yẹn òun ló dúró gẹ́gẹ́ bí defender fún wa bẹ́yìn bá ṣe ń ṣe ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 fm lẹ́ ń gbọ́ àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí tèmi dayọ̀ lórúkọ tèmi mo sọ̀rọ̀ nípa àkòrí ọ̀rọ̀ tí mo pè ní lórí pápá

ṣe mọ̀ pé wọ́n ń pe àwọn kan ní midfielder. Midfielder a lè fi wé ohun tó ní lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí àgbọ́kànlé rẹ. Ohun tó wà lọ́wọ́ ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ bí àgbọ́kànlé tiẹ̀ ni midfielder o. Ó lè jẹ́ owó tàbí dúkìá tó ń bẹ lọ́wọ́ tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí la lè pè ní midfielder. Ṣé ẹ rí throwing yẹn lórí pápá? Ẹ jẹ́ ká fi wé nǹkan báyìí. Throwing jẹ́ ìkan nínú àwọn oore ọ̀fẹ́ tí ènìyàn máa ń ní láyé o. Ìwé tó o kà tàbí iṣẹ́ tó o kọ́, ó tún lè jẹ́ ẹ̀bùn tọ́lọ́run ọba fún ọ. Àwọn ní throwing ló dúró gẹ́gẹ́ bíi throwing nílé ayé tá a wà yìí. Ẹ wá jẹ́ ká lọ sórí free kick báyìí. Free kick ni àwọn ogún tí orí jẹ lọ́wọ́ àwọn bàbá àbí àwọn tó gbà ọ́ tọ́. Ó lè jẹ́ àwọn ogún tó orí jẹ lọ́wọ́ àwọn òbí ẹ tàbí olùrànlọ́wọ́. Àwọn olùrànlọ́wọ́ kan tí wọ́n dúró tì ọ́ láti lè mú kó o jẹ́ èèyàn nílé ayé. Kìí ṣe gbogbo ènìyàn ni ó ní oore ọ̀fẹ́ yìí o. Free kick ló dúró gẹ́gẹ́ bí ogún tó orí jẹ. Ṣé ẹ wá rí penalty yìí? Ìyẹn kọjú sí mi kí n gbà sí ọ. Penalty ni ààyè tí ó ṣí sílẹ̀ fún ọ láti lò kó o ba lè dá ohun tó wáyé ẹ wá dà. Ṣé ọ̀rọ̀ yẹn yé ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi ṣá? Penalty báyìí ní ààyè tó ṣí sílẹ̀ fún èmi àti rẹ láti lò kó o ba lè dá ohun tó wáyé ẹ wá dà. Ó wá kù sọ́wọ́ rẹ, ó kù sọ́wọ́ èmi. Bí o ṣe wá fẹ́ gbá a, bó o bá ṣe mọ̀ ọ́ gbá, ọwọ́ wa ló wá kù sí báyìí. Ó ṣe rí gangan nìyẹn. Penalty. Ṣé ẹ wá rí goal yẹn? Òun ni ohun tó di gbogbo àwọn nǹkan tí mò ń sọ látàárọ̀ tó dì mú. Òun náà ni goal. Gbogbo àwọn nǹkan tí mo ti ń sọ látẹ̀kan báyìí n tó dì dání goal ni. Nígbà tí ènìyàn bá ti ṣe oríire, ó ti ju goal kan wọlé nìyẹn o. Goal ẹyọkan tí agbábọ́ọ̀lù kan bá ti lè gbá wọlé, oríṣiríṣi oore ọ̀fẹ́ láwa máa wá, oríṣiríṣi àwọn oore la máa tọ́ lẹ́yìn fún irú ẹ̀dá bẹ́ẹ̀. Tó o bá ti lè gbá goal kan wọlé tó o ṣe oríire kan, àwọn oríṣiríṣi nǹkan mélòó tún máa padà rọ̀ mọ́ fún ọ gẹ́gẹ́ bí èèyàn, gẹ́gẹ́ bó ṣe máa ń rí fún àwọn agbábọ́ọ̀lù tó bá jẹ́ pé wọ́n gbá góòlù wọlé báyìí. Oríṣiríṣi àǹfààní lásìn bá tẹ̀lé àti àwọn ìlọsíwájú lóríṣiríṣi ló máa dé bá agbábọ́ọ̀lù bẹ́ẹ̀. Ó lè gba àmì ẹ̀yẹ ìyẹn award, ó lè gba ẹ̀bùn owó ńlá. Àwọn club oríṣiríṣi wọ́n lè ràá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù tiwọn pẹ̀lú owó ẹgbẹlẹmùkún owó. Àwọn ilé iṣẹ́ jàǹkàn-jàǹkàn wọ́n á gbówó fún un láti wá jẹ́ aṣojú wọn, ìyẹn ambassador, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

àwọn nǹkan tí mo kà lẹ̀ yìí ṣe mọ̀ pé wọ́n ń pe àwọn nǹkan méjì kan tó máa ń wà lọ́wọ́ rẹfirí rẹfiri ìyẹn ẹni tó ń darí bọ́ọ̀lù yẹn yes ṣé ẹ ò gbàgbé pé mo sọ pé ọlọ́run ni a lè fi wé bí rẹfiri yẹn adarí lórí pápá fún wa ọlọ́run ọba ló dúró bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún àwa èèyàn so rẹfiri máa ń ní nǹkan méjì kan lọ́wọ́ tẹ́yin ò bá gbàgbé o kí dẹ̀ ni àwọn nǹkan méjì tó máa ń ní lọ́wọ́ yellow card àti red card ìṣe àti ìwà ló máa ń mú kí wọ́n mú àwọn nǹkan yìí jáde fún agbábọ́ọ̀lù wọ́n yìí dédé mu jáde o yellow card red card wọ́n yìí dédé yọ síta rárá ó máa ti nírú nǹkan tí agbábọ́ọ̀lù yẹn ṣe ó máa ti ní ọ̀ràn kan tó dá àbí ìkà kan tó ṣe kó tó di pé wọ́n máa yọ kinní tí mo sọ yìí jáde fún wọn bẹ́ẹ̀ náà ló wà láyé àwa èèyàn ṣé ẹ rí àwa lè máa kọ́kọ́ máa wu àwọn ìwà kan lóríṣiríṣi o ọlọ́run wa máa yọ yellow card yẹn á máa fún wa kí ni ìtumọ̀ yellow card ni pé ṣọ́ra warning card ni wọ́n máa ń pè é ṣé rí tó bá ti lè mú kí wọ́n yọ red card fún yàn kí ló máa ń ṣẹlẹ̀ ẹnìyẹn jáde lórí pápá nìyẹn wọ́n máa lé e kúrò lórí pápá tí wọ́n bá dẹ̀ ti léèyàn kúrò lórí pápá bí onítọ̀hún ò bá ṣọ́ra ó lè jẹ́ bẹ́ẹ̀ lògó máa padà wọlẹ̀ sí bonítọ̀hún ò bá ṣọ́ra ó lè má rí mi ìgbámọ́ bonítọ̀hún ò bá ṣọ́ra ojú á kúrò lára rẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àwọn ara tó ní sínú tó fẹ́ dá kò ní lè dá mọ́ nígbà tí wọ́n bá ti fún un ní red card pé kó bọ́ta lórí pápá bẹ́ẹ̀ náà ló wà lọ́wọ́ ọlọ́run ṣẹ̀rí ijọ́ tó bá ti kọjá àyè tiẹ̀ tó bá ti kọjá àyè ẹ tọ́lọ́run ti yọ red card tó fún ọ onítọ̀hún ti jáde láyé nìyẹn ó tó di pé ẹ rí pé ẹnìkan dédé kú o bóyá wọn ló kú kú òjijì wọn ní kú tó pa yìí kì í ṣe kú lásán o ó lè má hàn sí èèyàn ó lè má hàn sí ẹ̀dá kó jẹ́ pé àfọwọ́fà onítọ̀hún ni kó jẹ́ pé wọ́n ti ń sọ fún un wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àpẹẹrẹ kan ti ń hàn àwọn nǹkan kan ti ń yọ sí i bí àwọn ìbáwí àbí ìkìlọ̀ ṣùgbọ́n tí ò fọkàn sí lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tọ́lọ́run ọba bá ti kì í nílọ̀ dáadáa tán tó ti ri pé kò gbọ́ red card ló kù tó máa fún red card ọlọ́run báyìí ó dẹ̀ máa mú kó onítọ̀hún jáde láyé ni ṣó tán fún àpẹẹrẹ ẹni tó lọ ìyàwó oníyàwó ló ń wá kiri láyé ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ọpẹ́ tó ti ń ṣe tó ti ń mu jẹ bó ṣe ń ṣe tó ń mu jẹ náà lọ́lọ́run ọba ń fún láwọn warning tó ń fún ní àwọn ìkìlọ̀ gbígbà tí wọ́n ń fún yàn ní yellow card ṣùgbọ́n nígbà tó bá máa dé àkókò kan nígbà tí ò bá gbọ́ràn tétí ẹ̀ di red card ni wọ́n máa fún ìgbà yẹn ló kó mágùn àbí tó lu nǹkan kan tó gbẹ̀mí lẹ́nu ẹ̀ ó tán o àpẹẹrẹ ni mo fi yẹn ṣe o bó ṣe rí gangan nìyẹn lórí pápá báwo ló ṣe dún sétí ìgbọ́ ẹ̀yìn olólùfẹ́ ètò àsìkò mi àwọn nǹkan ti gbọ́ ọ rí dáadáa mo ti sọ mo ní àti sọ rí kì í ṣe pa àṣẹ̀ṣẹ̀ mu wá ṣùgbọ́n ó lè jẹ́ tuntun létí àwọn kan ṣùgbọ́n báwo ló ṣe dún sétí ìgbọ́ yín gẹ́gẹ́ bí èèyàn lórí pápá.

0: ṣe ló kọ jáde sí ọ. Àṣẹ rẹ̀.
1: Ọyẹ sọ.
0: Orí àpẹ wa wò.
1: Ọjọ́.
0: Ó yẹ gbà. Orí àpẹ wa wò.
1: Ọjọ́ sùn.
0: Ó yẹ gbà. Àánú àpẹ wa wò.
1: Ìdárí wa yọ.
0: Ìyọnu àpẹ wa wò.
1: Orúkọ Ọjọ́ sùn.
0: Wọ́n ní bò ló ṣe ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ayé dẹ̀ máa sá lọ rẹ̀.
1: Ọyẹ sọ.
0: Wọ́n fẹ́ lọ fi ṣèrẹ wò.
1: Àdáni wa yọ.
0: Ó yẹ gbà. Ọ̀tá ń retí kó sunkún.
1: Ó yẹ sọ.
0: Mo kéde wípé. Ó yẹ gbẹ orí.
1: Àmì kò sùn.
0: Bẹ́ẹ̀rí.
1: Àmì kò sùn.
0: Bẹ́ẹ̀rí.
1: Àmì kò sùn.
0: Gbẹ orí.
1: Àmì kò sùn.
0: Gbẹ orí lọ.
1: Àmì kò sùn.
0: Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lọ.
1: Àmì kò sùn.
0: Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lọ.
1: Àmì kò sùn.
0: Láti òrùwọ́. Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lọ.
1: Àmì kò sùn.
0: Gbẹ ìrẹ̀ lọ́wọ́ lọ.
1: Àmì kò sùn.
0: Láti òrùwọ́.
1: Àmì
0: kò sùn. Ni
1: mo
0: kéde o. Ẹgbẹ́ àánú o.
1: Àmì kò sùn.
0: Ẹgbẹ́ àánú o. Ẹgbẹ́ àánú o. Ẹgbẹ́ ìrànlọ́wọ́. Gbogbo rere.
1: Orúkọ Jésù.
0: Ìyanu.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀tọ́ rẹ ni.
1: Orúkọ Jésù.
0: Àbí kìí ṣe ẹ̀tọ́ rẹ.
1: Ẹ̀tọ́ mi ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni o.
1: Ó yẹ sọ.
0: Ayé ló gbà lọ́wọ́ rẹ
1: o. Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde.
1: Jésù.
0: Ó yẹ gbà ẹ̀gbà. Ẹ̀gbà. Ẹ̀gbà. Ẹ̀gbà. Mọ̀mọ́.
1: Ó yẹ sọ.
0: Bí ènìyàn bá sin Ọlọ́run.
1: Ẹ
0: ó ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó bá ń gbàdúrà. O ní ẹ̀tọ́ sí ẹ̀rí.
1: Ó yẹ sọ.
0: Àbí bẹ́ẹ̀ kọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀tọ́ rẹ ni ẹ̀rí o.
1: Ó yà.
0: Láyé fi mọ̀ pé.
1: Kábíyèsí o.
0: Ọlọ́run tó ń sìn. Kìí ṣe Ọlọ́run òkú.
1: Àtọ́.
0: Kìí ṣe adití Ọlọ́run.
1: Ó yà.
0: Ọlọ́run tó létí tó gbọ́ ni.
1: Àdáni wa yọ.
0: Agbóhùngbarò yé ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo kéde o.
1: Orúkọ Jésù.
0: Gbà ìyanu ẹ̀tọ́ rẹ.
1: Ó yẹ sọ.
0: Ẹgbẹ́ ìyanu ẹ̀tọ́ yẹ.
1: Ó yẹ sọ.
0: Ìnáyà bá dẹ̀rù ọ.
1: Jésù.
2: Ẹ dẹ́kun ẹwà ràn mí lọ́wọ́. Ẹ bá ní ẹrù yìí, mo ti di ẹrù ńlẹ̀ látàárọ̀. Ẹ dẹ́kun ẹnìkan yọ sí mi. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Fóun rẹ nìkan ni mò ń gbọ́. Àmì o ò rí ràn rí ọ. Àkọ́ ń gbóhùn rẹ ni.
0: Bó o lẹ ṣe rí mi.
1: Yeah.

0: Ẹgbàdúrà kẹta.
1: Prayer number three.
0: Olúwa bá mi sẹ́ ogun kò lẹ́rọ̀.
1: Lọ tó kájà tó kàn kẹ́ bú bàtà.
0: Ogun tán ni tó bá dé sí yàn.
1: Dábà tẹ̀ ṣé wọ́n sì kọ́.
0: Bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́.
1: You can never escape it again.
0: Tó ti jẹ àwọn kan lé wa.
1: That was something my home before.
0: Ogun kò lẹ́rọ̀.
1: Dábà tí without solution.
0: Tó ti jẹ àwọn kan nù
1: sí mo. That was something my mom just said.
0: Ṣé wọ́n ní kì í èèyàn í bọ́ lọ́wọ́.
1: That was something my mom just said.
0: Àìsàn tán ni kì í gbó.
1: That sickness has set in charge.
0: Ẹsẹ̀ wọlé
1: láyé. Pray completely my life.
0: Ẹ gba ariwo ẹni
1: fẹ́. Yorùbá yẹn sọ́ba ti ṣe ọjọ́
0: pẹ́. Náà lé ọbọ̀ ó yájú.
1: Yọ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́

0: kẹrin.
1: Please pray number four.
0: Ẹni fi ayé jẹjẹ.
1: That is the covenant of the life.
0: Fọ́n lo máa rẹ́yìn.
1: That they must see my head.
0: Wà ní ilẹ̀ gbé mi.
1: O ẹ swallow that.
0: Ó tó mú ìpinnu
1: rẹ̀ sẹ́. Before they forbid their plan.
0: Àwọn àdúrà yóò ṣe fi ṣe
1: rẹ̀. You don't jump in this kind of prayer.
0: Ṣé.
1: Ẹ pé
0: gbogbo ń tẹ bá
1: ma. Invite everyone you know.
0: Àwọn tó pinnu lé mi lórí.
1: Lord, that's the time of life.
0: Pé àwọn máa rẹ́yìn.
1: That they must see my head.
0: Wà ní ẹ̀mí mímú.
1: O ní gbọ́.
0: Ó tó mú ìpinnu
1: rẹ̀ sẹ́. Before they forbid their plan.
0: Wà ní kí ó tó di pé ọwọ́ Gòláyà ti kẹ Dáfídì.
1: Before Gòláyà tún tọ́ David àtọ́.
0: Òkúta ti bà.
1: The stone met him.
0: Ilẹ̀ mú wọn.
1: Láti ẹ swallow them.
0: Ọfà ikú bà
1: wọn. Látàrí ọjọ́ ìsinájẹ́.
0: Àwọn tó pinnu ibi lómi
1: lórí. Lọ́jà tí wọ́n bá mi.
0: Bí wọ́n tó mú ìlérí
1: sẹ́. Before they forbid their plan.
0: Àdúrà.
1: Àdúrà ṣe.
0: Ọlọ́run bàbá.
1: Ọlọ́run bàbá.